sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó tún ń gbùn mí lónìí lórúkọ Jésù ara ò ní ni yín lórúkọ Jésù ara ò ní ni yín ayé ò ní fi omi ara yín dààmú yín ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú yín gbogbo ohun tí ọ̀tá ti parí iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín ayérayé yìí dànù lórí gbogbo ẹni tó sọ pé tóun ò bá mú yín póun ò ní padà irú ẹni náà yóò múra rẹ̀ ọwọ́ ọlọ́run ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé alákọ̀ọ́kọ́ Matthew ọwọ́ ayé ò ní tẹ̀yìn ẹni ọwọ́ ayé bá tẹ̀ wọ́n ò gbé dé hospital wọ́n ò ní rí ti ń ṣe wọ́n tẹ̀sẹ̀ yóò máa pariwo inú yóò máa pariwo orí ò ní rí nǹkan kan o ọwọ́ ayé ni ta ló sàmí ọwọ́ ayé ò ní tẹ̀yìn ọwọ́ kejì lọ́wọ́ ogun Matthew tí ọwọ́ ogun bá tẹ̀yàn bíbélì wí pé nígbàtí ọwọ́ ogun tẹ ọba Moabu ó ní ó fi àkọ́bí rẹ̀ ó fi dájọ́ ó pa àkọ́bí rẹ̀ sí rúbọ kó bá lè borí ogun mami ọwọ́ ogun ò ní tẹ̀yìn wọ́n ní ogun tí ó dàbí obi iyán tí ó dàbí ẹ̀kọ́ gbogbo ohun tó gun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́ ọwọ́ ogun ò ní tẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹta ò ní ọwọ́ ọ̀tá Matthew ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀ ò ní bọ́wọ́ ọ̀tá ò gbọ́wọ́ ọ̀tá tẹ Samsoni kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ ojú ni a kọ́kọ́ gbà ọwọ́ ọ̀tá ò dáa wọ́n bi Dávidì léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí èwo ni ó ṣẹlẹ̀ Dávidì ni ẹjọ́ ẹ má jẹ́ ìṣubú sọ́wọ́ ọ̀tá ẹ jẹ́ ìṣubú ọwọ́ ọlọ́run torọ́ tọ́ ọ̀dà ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn a ní wọ́n máa wọ káàkiri ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélekèle kò sí ní tọ́ta ò lè ṣe tẹ́ ẹ máa sàmí ọwọ́ ọ̀tá ò ní tẹ ọ́ ìwọ mò ń bá wí ọwọ́ ọ̀tá ò ní tẹ ọ́ ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn ló dáa jù olọ́wọ́ ọlọ́run ó ní

0: ọpọ Oluwa
1: Oluwa
0: ni paro re
1: ni paro re
0: Oluwa gbe mi ga
1: Oluwa gbe mi ga
0: ju elegbe mi lo
1: o ya adua o pa Jesu o pa Jesu emi mo
0: agara mo so le yo
1: ayo Oluwa ni paro
0: re Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa gbe mi ga Oluwa wa sopo Oluwa
1: Oluwa
0: ran owo iyanu re saye mi
1: ran owo iyanu re saye mi
0: ko gbe mi soke
1: ko gbe mi soke
0: ninu osu ke wa
1: osu ke wa
0: aje mi adije
1: aje mi adije
0: o ya adua
1: orukọ Jesu orukọ Jesu orukọ Jesu he mi ma o
0: se na ma ya wo ka ba ya ka sori ada ya ha Saka ya ri kere se kefa o ni ki se nipa ipa tabi agbara bi ko se nipa agbara emi olorun mo gbadua nipa agbara emi olorun mo wa se sinu le re yen ati wo atoko ataya atomo ati sile
1: amen
0: hey ati o sile
1: amen
0: ororo no ko ri david to jori de oba o ya gba ororo oba
1: amen
0: o ya gba ororo oba
1: amen
0: o ya gba ororo oba
1: amen
0: Egba Oroba.
1: Amen.
0: Egba Oroba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Mo fonu e. Mo gbadua. Alati to reti tele. Loruko Jesus o ya ma baba yi.
1: Amen.
0: Awon kan lo ladua yen. Alina rubinu kan seya. Mo gbadua. Loruko Jesus te Nazareth. Alati to reti se. Mo ni ko wole wa.
1: Amen.
0: E to wole ti oya ko wole wa
1: amen
0: mo ni ko wole
1: amen
0: mo ni ko wole
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ibi to tire ti ore ati ibi to tire ti ore loruko Jesus ya loro ore gba
1: amen
0: igbese re lo su yi igbese onla ni
1: amen
0: oluwa se be
1: amen
0: oluwa se be
1: amen
0: in the name of Jesus
1: amen
0: e mo gbagbe pe sunday akoko bayi sunday akoko bayi mo ma nwa ni ilu ibadan yes e mo gbagbo sunday akoko bayi mo ma nwa ni ilu ibadan hey gbo mi sa to ba wa ni ilu ibadan bi kibi to ba wa make sure pe ajo pade ni ola kevianu laika mo pase aye ready de
1: amen
0: mo aye ready de
1: amen
0: gbogbo branches wa pata ni sagbara ti ma bere hey be si ni ko se to ba wa nbe ti o ni ri owo olorun mo ti e fe ra so tele sinu aye re baba ti pari amura alogeli niye aya aya aya aya aya aya baba ti amura alogeli ni ojo made la go meje ni pade ye yo bere o ma ni agbara sa ma fun e ni address iyen ni kokko to ba ni Tuesday on the 6th ama wa ni Benin City e ku mura lati gbalejo woli gbogbo awon to ba be pata o ma fun yin ni ororo woli okirin la ni ororo ati mantu loruko Jesus o ma ra anugba
1: amen
0: so pe ma ra anugba
1: ara anugba
0: so pe ma ra anugba
1: ara anugba
0: ma so gboro merin wa de akoko ti ma ti so bayi wa wo egun merin egun kan ti ma so keji wa wo egun keji wa de se be fun egun merin loruko Jesus ni ariwa lo ba anu pade
1: amen
0: ni gusu lo ba anu pade
1: amen
0: ni lawo lo ba anu pade
1: amen
0: ni wa orun lo ba anu pade
1: amen
0: ni oni ojo keta gbogbo en to ba gbo mi ibaru na ya kwasa mo gbadura o ti ra anu gba
1: amen
0: ogo re ajade se
1: amen
0: o ni se mu
1: amen
0: o de se daduro
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ma gbagbe pe ore majemu e to ba ti san pe gbogbo to ba na make sure pe o san o ni awon ise agbara to ma sele nigba te eyan ba ti san ore majemu o ma nje keyan lenu oro opolopo igba to ba san ore majemu o le ma ni to fi ko sugbon eleyi make sure pe o fi ko pe ni o si o mo gbodo ba do pade mo gbodo re pade ore mo gbodo re pade anu loruko Jesus be lo mari
1: amen
0: obere kan olugba to san ore tu oni o wa fi sori e pe o fi gbadua abo lori oko e ti o ba je be iba so oko yenu amo nipa igbagbo ati ororo egbon to sele
2: ma mi sibi oka fun na le ri nko mi sale wa lati jo omi jo sibi oka mi mo ti pe olorun sibi oka ti o je so po san kan ti o je ki oko mi do ni on the 15 si ke san yi ni ona oko lo pe mi ko ri mi po kan ṣùgbọ́n yẹn kódà mo ti rọba ìwé ọlọ́run síbi ọba yìí nípa òun pàtẹ fún wa nínú oṣù keje àbí nígbà tó oṣù keje la gbà á òun náà ó wá sẹ́kù díẹ̀ mo fẹ́ pamọ́ kékeré báyìí mo wá fi níwájú ọjọ́ tuesday èmi mi kànkì tó fún òun tíntín ní sí òun ta fi ń dáná mo wá fi sí inú báàgì tí mo mọ gbélé ṣọ́ọ̀bù bí mo ṣe fi sí ibìgbé mo sá jáde alẹ́ jùmọ̀ tó dalẹ́ bí mo ṣe délé báyìí bí mo ṣe rí tí kò wọlé nu bá di nọ́mbà mọ́ ẹ̀mí mo bá gbọ́ tí wọ́n sọ pé mọ́ọ̀bọ̀ wọ́n lọ́yọ̀ ọkùnrin ni òkú rẹ̀ ò pàmọ́kọ̀ òkú rẹ̀ ẹ tí mo pè ní bíi àìpẹ́ tó lóun bọ̀ bó ṣe yá o mo ṣàṣẹ sí kìrìkìrì mo sá lọ ìgbà tí ń dọ mo kọ́ sí bàbá oxygen fi mi kò lè mẹ́ra kò lè ṣe kankan kò lè ṣe kankan olùdùwà bí mo ṣe rí ọlọ́run ṣe bí ọba ó bá mi dá mọ́jẹ̀mú ilé ọlọ́run mọ́jẹ̀mú mi oṣù yìí mo sàn àná mọ́ndé mo sọ̀rọ̀ mọ́jẹ̀mú mi kí ló wá dé ó ní sọ̀kún lórí ọkọ ó ní sọ̀kún lórí ọkọ mo ti fi mo fi ọlọ́run mọ́jẹ̀mú tí mo sọ ìlọ́ba fẹ́ ra ọkọ mi padà ní ọkọ mi kúrò dùn mo sàn fi àníyàn sọ báwo yẹn ṣe ń padà kúrò mo sàn gbàdúrà mo gbàdúrà mo wá sọ ọlọ́run sí bíbá mo kàn tó wọn mo kàn sí pé ìgbà tí mo kọ́ fẹ́ gorí ọ̀kadà mo ní àìmọ́ òun rẹ̀ ń bẹnu báàgì mi mo kọ́ sí wọlé báyìí tí mo kọ́ rí báyìí mo kàn kò sí òun yẹn kọ̀ọ̀kan kíkà rẹ̀ wọlé ọlọ́run sí bí ọba ọ̀sìn òróró mo ṣàkọwọ́ bọ̀ mo fi àná ìtẹ̀sẹ̀ rẹ̀ dọ́tọ̀ ẹni nínú ní má ṣe báyẹn níbà mo yẹ mọ́ bí mo sà mo kàn dọ́gbọ́n gbà yẹn dọ́tọ̀ yẹn mo kàn lọ fi àná ìtì orí ẹ̀ náà ni ló bá ní má lẹ́yìn bọ́síta o ọlá ẹ tó pọkàn yín wà ní òun ni ẹ mọ́ bí mo sà ọkàn mi wà balẹ̀ bí mo ṣe báyìí ọkàn mi balẹ̀ mi ò fẹ́ ìzara mi mọ́ ọlọ́run sí bá ti ń bá ṣe lọ́nà tèmi eléyìí olódò kù yóò jì èmi náà mo fi ìpèsè bí ọba yẹn mo fi proud rẹ ìgbà ọkọ mi lódò kù ọmọ yẹn sáà parí gbogbo láti aago mẹ́fà dájì aago méjìlá fẹ́ lọ́kọ mi lajú sáyé nípasẹ̀ ìwúrò yàtọ̀ ẹ mẹ́jẹ̀mú tí mo sàn ó ní fi wá pé ọlọ́run pè é musa fàlọ́dà pé ó ní àwọn èèyàn nígbà tó yá kò sáàmì ra kò sí kankan táwọn yàtọ̀ pé pọ́sẹ̀ polongo ọ̀tá rẹ̀ kó ti kú táwọn èèyàn ti ń pè rẹ lábẹ́kúta mo wá sọ fún ọ pé ọlọ́run sì bí ọba mo wá bọ́ síta mo wá bú sí sókè nígbà tó yá tí mo rí pé kò sí changes ìbọn ṣe fún yọ́ síjì yẹn kò tiẹ̀ sí nǹkan kan nígbà ìyàwó jára pàrọ̀ àbí pọ́tẹ́yìn bá fẹ́ kú ó tún ṣe wọ́n wá ní ọlọ́run sì bí ọba tó ò bá mi dá mọ́jẹ̀ mú pé máa sọ̀kún lórí ọkọ mo dẹ̀ ń sọ ọ mọ́jẹ̀mú mi o 9,000 oṣù yìí mo sọ fọlọ́ nígbà tí mo sán ipe mo fi ra ìgbà mo fi ra ẹ̀mí ọkọ mi ẹ̀mí ọmọ mi ẹ̀mí èmi ìyá mo fi ra padà yìí bírò mi pẹ̀lú yẹn nìkan kan wa o kò fẹ́ẹ́ jẹ́ kó sán mi sí rí àlàáfíà àti àìkúbálẹ̀ ọ̀rọ̀ tọmọtọkọtọkọ ni ìwọ́n wá ilé ọlọ́run sí bí ọba ekele yìí ṣe tèmi o ìpè òórùn rẹ ká wà lọ́sẹ̀ tá a sì wà lóṣù rẹ tẹ́kọ̀ sùn làtọ̀ fìyà láwàyé ìní kó wa fi wá bá mi ra ọkọ̀ mi padà o gbogbo ibi tẹ́mi yẹn lè sàkó sí kó padà mo sì ń gbàdúrà yẹn bí èmi ẹ̀ sọ ìwánu pé kí n mú òwúrò yẹn pé ìmọ̀lẹ́ ti fi sẹ́nu kékèmí náà mú òwúrò yẹn kí wọ́n sọ pé lóògbà yìí pé ọlọ́run ṣe bí ọba owó ikú ti ń bẹ lára rẹ̀ kó mọ jáde mo sọ yẹn bí kẹ́kẹ́ mo rí áńgẹ́lì bàbá lẹ́gbẹ̀ẹ́ mi ni báyà ẹ bá ti mú òwúrò bá bù sẹ́nu lákọ̀ọ́kọ́ bá bù sára sẹ́nu báyà ọlọ́run ṣe bí ọba mo ti mú òwúrò yìí ọ̀sán ìlàwà yìí o bí mo ṣe mú yìí gbogbo owó ikú tó wà lágbára rẹ̀ pátá ọ yà kó mọ jáde mo ṣàbẹ̀rẹ̀ sí àwọn òṣèlú ọ̀rọ̀ tí bí ó bá ti ń dábìlà lọ́wọ́ ìkánú àwọn rẹ̀ bí mo ṣe ń gbàdúrà yẹn tí mo bọ́ síta nígbà alẹ́ yìí ní ìpìlẹ̀ ẹ̀hún yẹn ó sàn tẹ̀lé mi lọ tẹ̀lé mi bọ̀ mo sàn gbàdúrà pé mi ò rí bí ọkọ mi tó rù kúkan bí kò ṣe yìí ni mi tó sọ ọkọ mi tó kọ́ntì ní àdúrà mi nígbà táwọn kan wọlé ọkọ kẹlẹ́sẹ̀ wọn ni ọ̀rọ̀ ẹnikẹ́yàwó ẹ̀mọ́ lọ lẹ́kọ̀ọ́ èmi yìí lọ́ọ̀bù kọ́kọ́ lọ́rùn sí ibi bá pẹ̀lú tèmi níbi àti mi àtọ̀kọ́ mi léyìí òkú wọn sọ fọlọ́run bá tó yá tó di pé kò tó mi ìtẹ́jì sára ọlọ́ lọ́rùn sí ibi bá áńgẹ́lì tàn ṣiṣẹ́ ní lúfúà pẹ̀lú ọwọ́lọ́wọ́ ó yá mo fẹ́ kẹ́ gbéra dìde ẹ wá ṣiṣẹ́ àṣepẹ́ ní ọyẹ ọkọ mi ní lábàkàtì àti àkókò yìí ni mo dárúkọ rẹ ó yẹ sọwọ́ fọwọ́pọ̀ ẹ bá fọwọ́ kún ibi sọ́síjì yìí wá gbogbo ibi tí ọwọ́ dọ́tọ̀ yìí wá nínú omi ra ọkọ̀ mi látọ̀ lọ́dẹ́kẹ́dẹ́ kẹlẹ́sẹ̀ ó yẹ bá ń darapọ̀ ó yẹ ṣiṣẹ́ àṣepẹ́ ṣe ti wá ló dọ́kọ̀ sí ọ̀ṣẹ́jọ́rọ̀ ọlọ́run mustapha sí bí ọba ìwọ ló jẹ́bẹ̀ ó yá wá fi ọwọ́ rẹ sọwọ́ ẹ̀ẹ̀kan náà báyìí ọkọ̀ mi kàn sí wa ní fíì mo lù mọ̀ ṣe o ìgbà tó sí yẹn ibi tí káyé fi ọlọ́run wá wà ní pé dádì ìpéyín ó yá mi lẹ́nu náà ti mi ò lérò dádì bó mo ṣe sọ̀rọ̀ yẹn mo fún táìmù ní pẹ̀lú pé yín o mo gbẹ́gbẹ́ tó tọ́lọ̀ kojú ìfàwàṣẹ́ ìjọba ọlọ́run mọ́jẹ̀mú sí mo sàn ọlọ́run ró ìṣẹ́gun te fi pe yin fun wa o ya ko si si agbara mo fun ni wa ka si mo fun ni 5 minutes mo fun ni 3 minutes mo mo yin gbagba ti mo se so lo boya mo fe chi si meta daddy fun ya ara ni seju meta meta yan bi ma so pe lo se boya fi ami ni seju meta daddy ni chi si ja to la re ngba to wa ya wa so pe to te wa dai pe ni to se le ni pe to ba di aro la won lo ya scan ori mo ni awon so pe mo fun ni lo le kini kan on ba ni pe gba ti o soro ti o ye ko ti respond nkan kan o se soro mi ba won da si emi ati pe se bi oba lajo ni gbolohun daddy mo kan su so fun na ni mo lo se bi oba emi oluwo kan ti mo fe ma ru danu to ba pe to lododo ni mo so re maje mi mi 9000 so si di ajo ana monday ti mo so si di se bi oba se drop program aru daji o to so re maje mi mi 1000 to ba wa so ko mo fi ore yi o mo fi gbe yan ni ja mo fe ko fi pa se ore yi ko fi gbe mi yan lo ko mi ki go fun su so ko ro ba mi da maje mo pe e pa se ro ti mo wa mu yi ti mo ti ra mi ti mo ti ra pere tu sa se pe se nu imaye ami ti won wa mo laarin iseju kan kan la bi 30 dollar fe ko eh ibe yi laarin wa fo pe laarin iseju meji le mi so lo se bi oba o ya fi ami han gbo gbo to wa ku se la to kidele mo wa ni olorun se bi oba ko pe le meta mo wa ko ja mi mo gbe mo ko to da ipe se bi oba mo da po lo si du fa pe to wa awon gele to ti so kale lu fa pe fe ami orun yan ti o ni oba se bi oba o ya mo fe ke gbe ra didi mo fe ke didi pe lo wa agbara pe lo wa to se nu anu mo fe ke wa dara po mo ko bi bi gbo gbo to ko lo ku se o ya mo fe ke le laarin mo se da pe laarin iseju laarin 30 minutes emi e ka ni to da ko se ko lu do mi wo ta ko time ti o tobi ara ba laarin iseju merin ore ni mo fo lo se bi oba o ya si si agbara re that mo se so yi mo so mo mo mo lerin so mo ti mo se ke mo ra re mo ra so kan mi ti mo di bai pe yin so pelu ko sin kan kan daddy le kan na bai bo ko mi se se jade no e gbe so kan kan si mo ba ni ba mi yo kini ne ki lo ki wa se mi bai daddy ta mo yan ba ho mo ko wule mo lerin se bi oba o si ta mo yan ba fun wa wo mi pe ile so ko lerin se bi oba ko ye wa wo mi pa ko won le bere pe so mo te fun ele kan se mi ki ayo re pe ah eh o ya won lenu awon ba rawo yan se pe kan pe awon tare se ku o tare se gba to dijo bela di mo yan ba so ro yi awon eni kan ati gbe kini kan o bo ana bo ku ana je ta yen awon yan pe ni to to tun so tare mo si gaji gaji won pe ba ba mo si wala ni o gboro se testimony gbango ku daddy mi na le ri o ori mi o mo ko lelo se bi o ba ti je ki do ko ko ni ko mi do ti je ki mi na de baruka ti o pe mi lo e se sa o
0: ah so pe oluwa
1: oluwa
0: fenu mi sase
1: fenu mi sase
0: mo gbe loruko Jesu ti Nazareth gbogbo ti aye sodo kunu aye o ya ko soji bayi
1: amen
0: o ya ko soji bayi
1: amen
0: o ya ji
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so ori ntan pe ni gbagbo so yo obirin yen pelu igbagbo igbagbo ma nsisi agbara a se tu sile a se dande mo gbadura ogun aye re wole
1: amen
0: oh my god mo lo wole
1: amen
0: mo lo wale
1: amen
0: in the name of Jesus
1: amen
0: into am lenu ni pe awon kan si bi mi pe daddy elo ni ore majemu ti osu kewa ati so time down about pe 5000 naira oni ti ore majemu ti osu to ba ti so tan oni ni ojo keta ni inu osu gbianju ko de se be mo de gbadua a o tebele aye re
1: amen
0: a o tebele aye re
1: amen
0: out time bala here
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ma gbagbo pe to ba nbo lona wa gbe omi dani a fo ni sugar kan ni gogo branches ora ti ba se be wa ju sinu omi na a ma gbadura si a se bo tin se yo si se ni ojo monday lo fi se ifose wa de rin wa de pade anu wa pade ore awon to ma je ko je yan laye wa pade won loruko Jesu be lo ma ri
1: amen
0: ile ri ase fun
1: amen
0: wa se bi oba
1: amen
0: so pe mo ma se bi oba
1: mo ma se bi oba
0: eyan molorun te wa ni ogeli te wa ni benin city e ku mura ojo monday lagbara olorun monday on the 5 ama wa ni ogeli lagbara olorun pe lati ma pade ikigbo town hall lati ma pade ogene weta ni ugele ni mba poko re te ma binu bi won si ba se corner musica loruko Jesu e ri anu gba
1: amen
0: ni benin city ama pade ni general event center opposite ogege community before egba junction benin abuja highway benin city ni edo state be lati ma pade o ma ni agbara sa e te won si mi sa o ma ri anu gba
1: amen
0: gbe yan lojo bi oni oni wedding anniversary mo gbadura fun e lo ra anu gba
1: amen
0: ori o ne gbabode
1: amen
0: igbeyawo e ko ne tuka
1: amen
0: ogo ya jade
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: e ja wa won celebrant o wa nbi number 1 mrs Fomelayo ati ibrahim faith soebu taiwo ati folasade ogos opoyemi elizabeth ati dena popo ola ati taiwo oluwa dare ati kaide Oluwadare, happy birthday to you. Mo gbadura ojo yin adale loruko Jesu ota o le nipa lori yin
1: amen
0: e de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: mo bless akore abo mo ri bo nu bo je Jesu
1: baba amen
0: wa de leri la
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: koju se ne kan fi da loju bayi pe
1: emi baba leri ko
3: gbogbo eyin ti e wa ni ilu Ibadan address church wa ni le ni ilu Ibadan gbare mu Ijobi airport area te ba ti de abe bridge ore meji tabi Akon Filling Station ni waju biuri e kan so folokada pe en lo si church baba sebi oba to wa ni Ijobi gbogbo eyin te nbe ni iye metu lati oje tabi bere egbe okada ki e so pe en lo si sebi oba oke aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan bi ni pe se bi oba le nlo gbogbo eyin te nbe ni soka lati soka egbe okada aba ode ni alafia block church e ti ri se bi oba nbe e kan bi ni pe se bi oba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de dogo bus stop opposite Brent Sawmill omu yadun e kan so pe en lo si se bi oba wa na wo be si gbogbo eyin te wa ni ologun eru e kan so pe lo si capital bus stop ni ologun eru e ti ri church baba se bi oba gbogbo eyin te wa ni oyo e kan so pe lo si oyo town e bere sabo ni ilepo alasaru e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe gbogbo eyin te ngbe ni apete e so kale ni ibi oja apete yen e kan gbe okada eni church baba se bi oba to wa ni oladua ibe le nlo gbogbo eyin te ngbe ni olodo e kan de olodo garage yen e gbe okada ti lo si se bi oba gbogbo eyin te wa ni olunloyo lati olorun sogo e gbe okada ti lo si ladeko filling station lẹyin ladeko yen e ti ri church baba se bi oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto ti lo ife ni koko all two inu ibe gangan ni ijoba baba se bi oba wa gbogbo eyin te wa ni maniya ni olukoju street opposite Ajorosu estate ni maniya yen te ba ti bo lembe ele lo si church baba se bi oba gbogbo awa ta wa ni omiadio ni ilu Ibadan te ba ti de iyana ile baba Elijah Anigilade ni abaraba e so wipe e lo

ti gbé lẹ́nu lọ́lọ́ yìí wọ́n ní àwọn ajínigbé ọ̀hún wọ́n mọ̀ ti sọ àwọn ẹbí wọn o sínú ẹkún alágbára báyìí ǹjẹ́ bó ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé owó eléyìí tí wọ́n ń béèrè láti lè dóòlà àwọn tó lọ rèé sì rúùlú èyí tí ó ṣẹ́bùrú wọn lọ́nà tí ó sì jígbé níjó ní àná ebe rántí owó ọ̀hún mọ̀ pọ̀ díẹ̀ mílíọ̀nù lọ́nà 90 owó orílẹ̀-èdè wa nàìjíríà òun náà lówó èyí tí wọ́n ń béèrè o bó ló ti wá jẹ́ báyìí ìgbésẹ̀ àti ṣàwárí àwọn ọmọ ọ̀hún níbo ló dé dúró ti fún tẹdọ ọmọ tún nìyẹn o ẹ gbọ́ láàárọ̀ tòní bàbá wa lọ o sẹ́kẹ̀tẹ̀ ẹni tí ṣe alákòóso ẹni fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú olúùlú lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Sun Wike ọmọ ti bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè kan báyìí o kí ni ìbéèrè ọ̀hún ó ní ẹ dákun o ọdún 24 years eléyìí tí amechi tó lò lọ́fíìsì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àti àwọn àkókò tó lò tó fi di ìṣàkóso kan mú ẹ lọ rèé béèrè lọ́wọ́ rẹ o pé bó ló ti ṣe ọ̀nà wo ló gbé gbà ṣé ọwọ́ rẹ̀ mọ́ àwọn ìbéèrè wọ̀nyí ló mọ̀ ń jẹyọ o láti àkàtà ti wike láàárọ̀ tòní ìwé ìròyìn Saturday Punch ló gbé ẹ gbọ́ bí àkókò rẹ̀ bó bá ti tó ni àmọ́ ṣá ìwé ìròyìn Saturday Punch náà ló tún gbé ìròyìn eléyìí tá a mọ̀ tari àkórí ẹ̀ èyí ní sákàtà ọ̀dọ̀ tiyín wọ́n ní ìjọba wọn ní ìpínlẹ̀ Gombe òun náà ni ọmọ tí ń fọwọ́ gbáyà báyìí o fún gbogbo àwọn tó wá sírúùlú ní ìpínlẹ̀ náà kí ẹ lọ fọkàn balẹ̀ o ẹ wà ní ìpínlẹ̀ yìí ẹ sírúùlú yín láì léwu àwọn ohun amáyédẹrùn yóò sì mọ dé sákàtà ọ̀dọ̀ yín níbo gan ni ìjọba ìpínlẹ̀ ti Gombe ti bu gbólóhùn jáde kí wá ni tó fa sábàbí ẹ̀yin ọmọ tún gbọ́ láàárọ̀ tòní o bákòókò rẹ̀ bá ti tóni o ìròyìn kan tún lélẹ́yìí tó fojúbàdé o wọ́n ní látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ìyẹn lọ́dún 2027 gbajúgbajà olórin ṣèwọ́ṣèwọ́ ni eléyìí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí the band òun náà ni ẹni ó ti kó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnìbọ̀gìnìbọ̀gìnì kan eléyìí tí wọ́n fi ṣe ìpolongo ìbò ìní fún olóṣèlú kan eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀sùn ta gan lẹni tó kó àwọn ọkọ̀ ọ̀hún fún ẹ̀yin ọmọ tún gbọ́ láàárọ̀ tòní o bákòókò rẹ̀ bá ti tóni o àwa dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa back to back ìyẹn nìkan ni ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nídùú ti ìbàdàn ẹ wá já tù tẹ́ sọwọ́ wájú wọn látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ìyẹn lọ́dún 2027 alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú olúùlú lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Sun Wike tẹ́yìn náà bá ti ń gbọ́ as it dey pain them it dey sweet us as it dey sweet us ọmọ it dey pain them wọ́n ní Wike náà ló tún ti sọ̀rọ̀ báyìí o pé ẹ wo lọ́wọ́lọ́wọ́ bóun ti ń sọ̀rọ̀ yìí àgbáríjọpọ̀ àwọn èèyàn kan eléyìí tóun ń gbájọ òun náà ló jẹ́ pé kò sẹ́ni méjì eléyìí tí wọ́n ṣiṣẹ́ fún o bí kò ṣe ẹni tí ṣe àyè lórílẹ̀-èdè wa nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tún wá pèdè kan bí ó níṣẹ́ rí Tinubu tẹ̀ ń wò yẹn ẹni àtìtìtì tí ò tì ní o ẹni àmìmìmì tí ò mí ní o níbo gan ni Wike ti bu gbólóhùn jáde kí wá ni tó tún fa sábàbí ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tóni o ó dá ìwé ìròyìn Daily Post náà ló tún pòsì ìròyìn eléyìí sí gbòòrò ayé ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ìyẹn ADC kódà ẹni tí díje du ipá kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Rotimi Amechi lọ́mọ ti bu ọ̀rọ̀ kìlọ̀ jáde fún àwọn orílẹ̀-èdè wa nàìjíríà pé ẹ wo ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o bẹ́ẹ̀ bá tún lọ rèé tẹ̀ka tàbẹ́ẹ̀ lọ rèé dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tún wọlé di ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ẹ̀kan sí bí ìgbà téèyàn fẹ́ tọ́kú lánú o bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ fi ọwọ́ ara rẹ̀ fa ikú bẹ́ẹ̀ ló ṣe rí níbo gan ni Rotimi Amechi ti bu gbólóhùn jáde kí wá ni tó fa sábàbí tó fi ń ké tantan bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o ti fún tẹ̀dọ̀ròyìn gbá òun náà ní ṣe ó dé ẹjọ́ tún wo ọ̀rọ̀ kan eléyìí tó tún jáde o láti àkàtà ẹni tí í ṣe akọ̀wé ìní fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó tún wá jẹ́ pé èkàngun ògo ni o ìní fún ẹgbẹ́ òṣèlú ti NDC akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí ń ló jẹ́ ta lonítọ̀hún bàbá chilawal ni o ọmọ ti

0: bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn ẹnìkẹ́ni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc ìyẹn Atiku Abubakar kí wá ni tí ń wí oníhà nínú ẹgbẹ́ òṣèlú ti adc eléyìí tí Atiku Abubakar ti láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì díje du ipò ààrẹ nílẹ̀ yìí oníhà mọ́gọ́mọ́gọ́ mọ́kàrúrù òun náà ni Alhaji Atiku Abubakar ló ṣe o kó tó di pé ó láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì àti díje du ipò ààrẹ ìní nílẹ̀ yìí kí wá ni tó fa sábàbí tẹ gbégbólóhùn kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ó mọ̀ gbọ́ láàárọ̀ tòní o ṣe rí pó tì fún un ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀ ètò òṣèlú ó ti wá fẹnẹrẹjú báyìí o ìlú léde wa nàìjíríà léè tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wa pọ̀ ọ̀tún ìpolongo ń lọ bẹ́ẹ̀ wa pa àlàáfíà yín ìpolongo ń lọ bẹ́ẹ̀ wọwọ́ iwájú ìpolongo ń lọ bẹ́ẹ̀ tún wọwọ́ ẹ̀yìn ìpolongo tún ṣe bẹ́ẹ̀ ó ń lọ o ètò òṣèlú ó ti fẹnẹrẹjú báyìí nítorí pé ètò òdìbò gbogbogbò yóò mọ̀ wáyé o lọ́dún 2027 ọba tó ni wá kójó bá wa láyé kó bá wa láàyè kó tún bá wa ní ààyè ìdẹ̀ra ṣùgbọ́n ṣé ìṣẹ̀lẹ̀ alágbára kan mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ rivers ìyẹn ní ọjọ́bọ̀ thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí wọ́n ní àwọn tí ẹ jẹ́ alátìlẹyìn tí wọ́n tún jẹ́ olólùfẹ́ tó sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp òun náà ni ẹ ní wọ́n mọ̀ fara ṣe ṣe o ó lágbára pọ̀ ǹjẹ́ kí ni tó fà á wọ́n ní àwọn èèyàn kan ní àmọ̀lọ́rẹ̀ kọlù wọn ìyẹn ní ìpínlẹ̀ kalaba léyìí tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ń kọ́ wọ́n fara ṣe ṣe àwọn ọkọ̀ tí wọ́n fi ń ṣèpolongo ìbò ń kọ́ àwọn tí ọlọ́rẹ̀ kọlù wọn yìí wọ́n bà á jẹ́ látòkè délẹ̀ gbẹrẹgẹdẹ ni kí wá ni tó fa sábàbí tí ròyìn ọ̀hún tó fi rí bẹ́ẹ̀ bó o gan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé ẹ̀yin ó mọ̀ gbọ́ lónìí bá kókó rẹ̀ bó bá ti tó ni o ó dá ìwé ìròyìn the nation náà tún léyìí tó ṣe lálàyé wípé ilé ẹjọ́ gíga eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú Àbújá òun náà ló mọ̀ ti gbà báyìí o bí ẹjọ́ kan eléyìí tí àjọ èyí tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí ìyẹn àjọ ti efcc tó gbé wá náà ni ó bẹ̀rẹ̀ sí ní di gbígbọ́ báyìí o ǹjẹ́ bó o lẹjọ́ ọ̀hún ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o wọ́n ní ẹjọ́ tá a sọ nípa rẹ̀ yìí òun náà ló mọ̀ níṣe pẹ̀lú àwọn dúkìá olówó iyebíye kan èyí tó ṣẹlẹ̀ sílùú Àbújá àti eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Niger kódà ó tún sọ wọ́pọ̀ mọ́ ẹ̀sùn kan eléyìí tó níṣe pẹ̀lú lílu jìbìtì owó èyí tó tó bílíọ̀nù 2.5 billion fraud case bó o gan lọ̀rọ̀ ọ̀hún ṣe wá lọ gan àjọ ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn wo ló ṣímọ́ lórí tí fún tẹ̀dọ̀rọ̀ yóò tù o bá kókó rẹ̀ bó bá ti tó ni o ètò òdìbò gbogbogbò ọdún 2027 òun náà ló mọ̀ tún tẹ̀ ẹ́ sọ́wọ́ iwájú torí pé ìpolongo ìbò ń lọ ó ń lọ lálálá orin rẹ̀ ń já lálálá kódà ó ń fẹná rẹjú ni ò káàkiri tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ẹni tí í ṣe alákòóso fúnra gbogbo tó ní ṣe pẹ̀lú pápákọ̀ òfurufú ìlú orílẹ̀-èdè wa nàìjíríà Festus Kìyámò òun náà ló mọ̀ ti ṣe lálàyé o pé ẹni tí í ṣe ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò mọ̀ ní wàhálà kankan pẹ̀lú ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc Atiku Abubakar ndc Peter Obi bó o ló ṣe wáá jẹ gan ẹ̀yin ó mọ̀ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ̀ bá ti tóní o ẹ wá jẹ́ agbára kàsídà báyìí ká lọ sókè lọ́hùn ká lọ polówó ọjà tá a bá wá padà dé tí fún tẹ̀dọ̀rìn yóò tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
1: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't

0: ẹka bọ pada iroyin ti fun tedo na lo se nte sowo waju ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilu ti ibadan e wa je lo taratara si ipile cross river o nibi ti e ti se lalaye bi ogoro awon latileyin fun egbe selu ti pdp o na ni amo kolu won o le te si se lalaye pe oko kan le te fi polongo ibo fun egbe selu ohun o na ni awon akondo to kolu won won ba je kanle peregede ni o eni ti se olidije si ipo gomina labe egbe selu ti pdp ni ipile cross river yen sa javis achibong nigba to won mo so lori isele ohun oni se ri ikolu akoko o na lo koko waye o la fi eni ti se oba laye ti ilu kalaba ini etubong uyong edet oko le to ni awon wa nbe awon se pade sadede o na ni awon ri awon gbebo ohun o eleyi ti won ya bo won oni ni papapa o na ni won bes ni yi bajinetu le ti won si se awon eyan meta lese oni awon eyan meta to hun won ko won lo sile ewosan ki won le ma gba itoju nje ka won tu po oke raja na ba tu pade awon agbemo yi le ti won tu seburu won lona iyan ni le gba fe ti African Club eleyi to wa ni opopona ti kalaba oni kesi mo wo ipade eleyi to ye ka won se in laafin oba laye ohun la won gbe kuro nbe nitori wahala eleyi to ti koko siyo gege bo se wi oni awon mo wole iyabu ekun ohun o na ni amo nko lu awon eyan to je omo egbe selu ti pdp ohun o leyi ti won si nba awon dukiya awon je Javis Akbon en to se lalaye o pe awon eyan po ero ti eleyi to le ni egberun meta eleyi ti gbogbo won jade wa lati wa nibi ipade ohun o wa se lalaye o pe eleyi to sele yi awon oni fi owo ere hehen mu awon ti se tan lati ko iwe esun lo sori tabili en ti se oga agba patapata fun ile olopa inspector general nu oni awon se tan lati ko iwe esun lo sori tabili ile ise otelemuye ati awon ose leto abo eleyi toro kan ki won le se iwadi alagbara lori isele ohun o wa tari ikilo bode o pe ewo bi awon eto selu ba lo bayi ta wa ri awon eyan kan le ti won si nko lu won koni fe da to tori pe ilana ti je ki nko pakaso fun eto dibo to ye ko waye lodun 2027 o na le leyun je iwe iroyin daily post lo gbe loni ti fun tedo lo da lori tabili ti wa
1: okay eja tun ni so nibe ka gbe si waju si tori wipe bo se nlo na la se ntele e ma da bole láwọn ojú òpó ìbánidọ́rẹ̀ facebook wa splash 105.5 ibadan wọ́n ní ní ìpínlẹ̀ ti cross river ọ̀rọ̀ di dẹ̀bí mi rù mí kí n dẹ̀bí rù ọ́ ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp àti ẹgbẹ́ òṣèlú ti all progressives congress apc ní ìpínlẹ̀ ti cross river náà ti bẹ̀rẹ̀ sí ní di ẹbí ẹ̀sùn rúra wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé níbi ìpàdé kan ti ẹgbẹ́ òṣèlú ti pdp tó ń ṣe ní gúúsù ti kalaba ìyẹn pdp's consultative meeting tó wáyé ìyẹn ní ìjọba ìbílẹ̀ ti gúúsù kalaba lọ́nà ti ṣe ọjọ́ jimọ̀ gangan ẹgbẹ́ òṣèlú ti pdp wọ́n ń fi ẹ̀sùn kàn wípé àwọn agbébọn ní ẹ̀yàbo ibi ìpàdé àwọn eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọ́bọ́lẹ̀ takotakotakotakotako èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló farapa bẹ́ẹ̀ sì ni ogologo àwọn ọkọ̀ náà ni wọ́n bàjẹ́ kalẹ̀ àmọ́ o ní ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti apc ní ìpínlẹ̀ ti cross river àwọn sẹ́ kalẹ̀ wípé ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rí o funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rí o funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rí o funfun nẹ́nẹ́ wọ́n lọ́wọ́ àwọn rèé funfun nẹ́nẹ́ náà àwọn ọ̀lọ́wọ́ àwọn ọ̀lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé sí ẹ̀kàtà ìjókòó ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti pdp ìyọ̀ ní gúúsù ti kalaba ní ìpínlẹ̀ ti cross river gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wípé àwọn èèyàn ṣèṣe ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe akọ̀wé ní ìpínlẹ̀ ọ̀hún fún ẹgbẹ́ òṣèlú ti pdp ọmọọba mike ojisi nínú àtẹ̀jáde tí òun fi sóde ọba inú àtẹ́lù o ó ní wọ́n ṣe rú eléyìí o èyẹ rúrú eléyìí èyẹ ó ṣe rú eléyìí kọ́ mọ́ lẹ́yìn ẹ padà rí i wípé àbọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ sì ni ọwọ́ òfin ó padà mọyín gbogbo àwọn tí wọ́n padà lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ti cross river náà kódà nígbà tí wọ́n máa ṣàlàyé wípé àwọn ti fi ẹ̀sùn tó ẹni tó jẹ́ commissioner fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Cross River àwọn ti fẹ̀sùn tó àwọn ti fọ̀rọ̀ tó létí tó sì ń rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn yìí pé ẹ calm down ẹ má fọ́ ẹ calm down ẹ kì burúkú tó kì fún wa ẹ sá má fọ́ ẹ calm down ẹ gbé sára ẹ jẹ́ kí òfin kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ lábẹ́ bó ti tọ́ àti bó ti ṣe yẹ kódà olùdíje sípò gómìnà wọn ń bẹ̀ sa Arthur Jarvis nígbà tó wọn náà ó sọ̀rọ̀ ó ní ẹ wò lẹ wẹnu ọkọ ẹyin ẹ wò lẹ wẹnu ọkọ wọn fà bàrà kéke wọn fẹ fi gbà ńlá tẹ mọ wá fà bàrà kéke gbà ńlá ẹyin èsì sí ń jẹlẹgùn ọhún rí o mẹlí kíní kan bá wá padà fẹ máa pín sínsin ẹ má ló dé o gẹgẹ bí ọrọ bó ti ṣe ń jáde àmọ lọwọ yìí wọn ti fọrọ tó lè ṣe létò ààbò wọn ti fi tó wọn létí lápá abẹ yẹn.
0: ó dáa tó bá níbẹ̀ ẹ já lọ tààràtàrà sínú ìròyìn kan eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ nìkànnì ọmọlúàbí wọn ní ètò gbogbo náà ló máa ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú o lórí ayẹyẹ ti ọjọ́ bíi ànábì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá a mọ̀ sí maulid nabiyyi tó ń ti ìrántí 30 ọdún eléyìí tí maulana sheikh muhammadu bello rọjì radiyallahu ta'ala anhu tí wọ́n ti ṣípò padà kúrò lórílẹ̀ èpè wọn ní ètò ọ̀hún òun náà ló jẹ́ ọlọ́jọ́ méjì o léyìí tó ti bẹ̀rẹ̀ láti àná tí í ṣe ọjọ́ ẹtì friday ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 tí ó sì tún tẹ̀síwájú lónìí tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan eléyìí tó bóde láti àkàtà gbogbo dáìra ti sheu muhammadu bello rọjì radiyallahu ta'ala anhu níbẹ̀ ni ẹ ti ṣe lálàyé o pé ọjọ́ ẹtì friday yìí ni àyájọ́ àná òun náà ni wọ́n ṣe ètò àrágbé yamuyamu ìrántí ọlọ́run tó ń ti ṣíṣe àfọ̀mọ́ rẹ̀ eléyìí tá a mọ̀ sí mega kùbùrà eléyìí tó wáyé ní déédéé agogo mẹ́rin ìrọ̀lẹ́ ní mọ́ṣáláṣí ńlá ti muhammadu bello rọjì eléyìí ti ń bẹ ìní ní new ife road nílẹ̀ ti ìbàdàn wọ́n ṣàfikún ọ̀rọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde o pé ètò gbogbo yóò tún tẹ̀síwájú lónìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2026 ǹjẹ́ bó ni ètò tòní yóò tún ṣe lọ o wọ́n ṣe lálàyé pé àgbáríjọpọ̀ àwọn sheu sheu àgbáríjọpọ̀ àwọn àfáàfáà àgbáríjọpọ̀ àwọn mùrídí tó ń ti mùrídá eléyìí tó jẹ́ ti sheikh muhammadu bello rọjì àti gbogbo àwọn tí wọ́n ti fìwé pè òun náà ni wọ́n ò péjúpésẹ̀ o síbi àpérò gan tó ń ti àpéjọpọ̀ níbi tí wọ́n ti máa sọ àwọn ìgbésẹ̀ tó ń ti àwọn ìrírí àti àwọn ìgbésí ayé eléyìí tó dáa gbà èyí tí bàbá wa àgbà ní ni sheikh muhammadu bello rọjì tó ṣe o lásìkò ìgbà tó fi ń bẹ lókè èèpẹ̀ wọ́n tẹ̀síwájú pé lẹ́yìn tí ẹ bá ṣe àpérò ọ̀hún tán léyìí tí ó mọ bẹ̀rẹ̀ ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ òní tí ó sì mọ wá sópin ní aago méjì ọ̀sán wọn ní bó bá wá di lọ́wọ́ alẹ́ o oh my god ètò ti maulid nabiyyi gan yóò wàá gbìnàyá ní déédéé agogo mẹ́jọ alẹ́ o níbi tí gbogbo àwọn èèyàn níjọ níjọ ti mùsùlùmí àwọn sheu sheu àwọn mùrídí mùrídí àwọn mùrídá mùrídá tó fi dórí àwọn ṣáìdá tí wọn ó ti péjọ nínú àtẹ̀jáde ọ̀hún léyìí tí ẹni tí í ṣe bàbá àgbà fún wa lónìí ìní ọ̀jọ̀gbọ́n isa adébélò tí wọ́n fi síta o wọn níṣẹ́ rí àwọn ìkankan ògùn eléyìí tí ó wà níbi ayẹyẹ maulid nabi bó bá di lọ́wọ́ alẹ́ léyìí tí wọ́n sì ṣe wá sí àrágbá yamuyamu fún wa lára wọn òun náà láti rí sheikh muhtar dédé sheikh abdullahi koga àti sheikh abdulrahif ọlọ́kọ̀ wọn ní gbogbo wọn pátápátá báyìí òun náà ni wọn mọ fún wa ní oúnjẹ mi láti inú ìwé mímọ ti ṣe alquran wọn wá tẹsíwájú nínú àwọn ọrọ eléyìí tí ẹ gbé kalẹ o pé yàtọ sí àwọn ẹbí ará ọrẹ ojúlùmọ wọn ní gbogbo àwọn àfáà àgbààgbà eléyìí tí wọn ti láǹfààní àti pé gbogbo wọn náà ni wọn jọ kórajọpọ o ní ìrántí àti bíbu ọlá ìní fún bàbá wa àgbà ní sheikh muhammadu bello rọjì radiyallahu ta'ala anhu àwọn ìgbìmọ̀ eléyìí tó ṣe àgbékalẹ̀ ètò ọlọ́jọ́ méjì ọ̀hún ìní fún ayẹyẹ ti maulid nabi tó ń ti ìrántí 30 ọdún eléyìí tí sheikh muhammadu bello rọjì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kúrò ní pálọ̀ tí wọ́n bọ́ sí yàrá wọn wá ṣe ládùúrà o pé bí gbogbo wa ṣe ń kúra wa jọpọ̀ yìí fún ayẹyẹ ọlọ́jọ́ méjì ọ̀hún wọn ní àlùbáríkà nabi muhammad ti sheu ibrahim iyans ti sheu bàbá wa àgbà muhammadu bello rọjì yóò túbọ̀ máa tẹ̀síwájú nínú ayé kó wa wa lọ̀rọ̀ bá di
1: àmínà ya rọ̀bì. ok olùmọ̀gà àwìn kọ́ńtró sáà mọ̀ kébù lọ ká mọ̀ fáyà lọ Oya, you know, ti fun tedo straight. Ai, e je ki abo o si akata. Yo. Okay, jam bo mo le. Ora. Okay, e je ri so ni be. Won ni awon ludije lati nu egbe oselu ti People's Democratic Party, PDP. Ni Arewa Ilaorun Ibadan constituency 2. Iya Ibadan North East State constituency 2 ninu eto dibo gbogbo to nba lona lodun 2027 honorable Ahmed Taurid Ademola tema oludije latinu egbe oselu ti Accord Party ni constituency kana ti a nsoro nipa re yi iya honorable Adedapo Ojo lojo jimana Enani won lewaju ogologo awon lati leyin won ati awon afeni fere won afeni febu kate ni duro ti ni maye mo gbo leyin eni won ni won gbera pa won ju abura dadanu won ko ka wole
0: oh my god
1: won ba lo so se won ni afuni ni gbalẹ igbalẹ lo le mo gboro mo fefefe o won ni won darapo mo egbe oselu ti itesiwaju All Progressives Congress APC ni ipinle oyo gege bi ti se wi o won le yi waye leyin ti ogunlogo awon omo egbe oselu ti Allied People's Movement APM iye lilu ibada ta won na ju inu egbe ti won wa ku Tensi lo darapo mo egbe oselu ti APC eyin oni ipinle oyo wi pe ka won ojo ma tesi waju ninu oko itesi waju eleyi ti APC to gbe dani o honorable ojo o se apejuwe akodu gege bi egbe ti e ri ni ikorita meta ti o mo bi aya asimo ti damu onile damu alejo koda ti tun damu aralu won ni egbe oselu won o nsi awon eyan lona lowo ini nitori idi eyi awon ro awon oludibo awon si ro awon lati leyin won gbagbagba o wi pe ki won to so se ki won si tele egbe oselu ti All Progressives Congress APC lati ri wi pe to oro mu yesi tori bi pe awon ti koko wo tele wi pe egbe oselu akodu ingan ni o ba je egbe oselu mi ta ba fi ta kangban ni ta lowo yi sugba ti wa ri wi pe ofege ilobade mo ka bot bi egbe oselu na ti wa won ni fulufulu jero ni ti o lese nla pe pe aruwo lasan lagbo kuku ojo ina la wa na si gbo o ama lowo yi egbe oselu ti APC ina ni nle waju lowo to si nlo nigba ti o ma soro eni ti se alaga fun egbe oselu ti APC ni ipinle oyo oloye Moses Alake Adeyema o fi n da gbogbo awon eyan ti won darapo mo egbe oselu ti APC ni ipinle oyo wi pe aparo kan oni gaju kan lo in to ba to si taye ina ni o to si ti Kehinde in to ba to si awon ti n benu le tele ateyi ti e sese darapo yi ile yi na o ma ri o o wa n ro gbogbo awon eyan lati sise fun ijawe olubori awon oludije fun egbe oselu ti APC ninu eto di gbogbo to n ba lona iyan lodun 2027 won ni omo oye fun egbe oselu ti APC npinle oyo senator Sharafuddin Ali ti se oludije fun ipo gomina ni ipinle oyo lati na egbe oselu ti APC o wa n fi oro idaniloju soya wi pe ko ni si gara ma wo fun ni gbogbo awon omo egbe ina ni won ma ri eto to ba to si won gba labe bo ti to ati bo ti se ye aparo kan o si ni gaju kan lo oni ireti nbe o be si ni ayo awon kun ninu egbe oselu ti APC in to se pataki to se koko o na ni wi pe ti o ba di ni osu karun odun 2027 ka ma korin ope ka ma jiju ope ka si ma jiju ayo fun ijawe olubori ni o se alaye wi pe isakoso tohun isakoso alajumo se ni ti o ni de yese ni keni ti awon o si le ma san wo awon osu owo osu awon osise dede owo feyin ti awon osise feyin ti dede gbogbo n to ba nje ma je ajemanu fun onikaluku ni o ma to si ileri to nse yi o nse wi pe laarin osu mefa koko ti o n ba koko gori apere gege bi gomina standard ICT of eti ati ma lori ohun to ba ni se pelu aye ilu jara ni eleyi to je wi pe o ti lu kaakiri agbaye o ni awon se agbekale re silu ibadan o ni gbogbo eleyi ni la won si se agbekale re na si gbogbo awon ekun jekun ni bi apa oke ogun ni ilu ogbomoso ni oyo ni ibarapa ni saju osu kini odun 2029 ina ni won ti se gbogbo eleyi ti o si ti duro re o ni lowo lowo yi awon ri o wi pe ko si eko kankan ko si zone kankan eleyi ti won yo le ti o ri idagba soke in ti an pe ni nkan idagba soke infrastructure eleyi ti o mo je awon nkan kan sese awon nkan mara tuni ni gbogbo ijoba bile meteta le ni ogban ti nbe ni ipinle oyo oni ewo awon general hospital gbogbo e ri wi pe oro yato bayi awa do si bitu ri nurse debi ta ri dokita ti o mo se toju eni abawon nkan eroja ilogun ni won ni gbogbo e pata ina ni yo mo wa nle ni sepe sepe figure 8 sepe sepe ni bi eto awon ona lati ri igbakeje olidije si ipo gomina ni pele oyo lati na egbe oselu ti apc honorable adesoji adedeji be na lari olidije si legbe ma sofin agba lati gusu ti oyo oyo sa senatorial candidate honorable aderemi oseni ati awon ekanle ekan sanko sanko kango pango kabi kabi ti karima karima janka janka hamba hamba dandi dandi ninu egbe oselu ti apc ni ipinle oyo lawon na peju pese sibi eto na
0: o da niwon babelenja eleyi toku ti iroyin ti fun tedo yo mo tenubodo laaro toni o won ni agbarijopo legbe legbe logba logba to nti awon egbe oselu lo latako eleyi ti won kora awon jo ti won pe ni G100 won ni ifori fiku luku lati fa omo ye kankale ti o dije du ipa re labe agbarijopo legbe legbe logba logba ohun o na lo mo fori sopo o leyi ti won ni atatiku ni ati obi ni ko si enikeni ninu awon mejeji to se tan lati jowo ara le eni fun eto ohun eleyi ti won gbe kari awon eyan to so lori oro ohun yin ni lonu iwe iroyin Saturday Punch o na ni a mo se lalaye o bebe ti n fori kori ti won fi kun luku pelu Atiku Abubakar ati Peter Obi won ni awon mejeji ibi ko te bo fenu oko sole o na ni oro awon mejeji n ja si o leyi ti ko si enikeni to se tan lati fi owo suwo po laarin ara won won se lalaye pe gbogbo awon pade awon toro kan ninu ti G100 tan so nipa awon yi to nti awon ekankugun mejeji te wa ni egbe oselu alatako ADC NDC lati daju pe won fa enikan kale boya Atiku ni o boya Obi ni o lati dije du ipa re labe egbe oselu eyo kan soso le ti gbogbo agbejopo legbelegbe logba logba to fi ma awon egbe oselu alatako yo lo re to si leyin in bo ba di odun 2027 won ni jeje mo wi pe ibi ko le sese o na ni kini ohun ni fori sole si e ja lo secretary awon eyan kan leyi to je pe won duro won si nja lati leyin ini fun Atiku leyi to dije labe egbe oselu ti ADC nigbati ko wa awon o mo soro won ni se lalaye bi ori ni Atiku ko le pada wa didi lai lai bo ni Atiku o se wa fi ticket ile pe o ya o keni ko lo re dije ki gbogbo awon to ku won wa peruku ti won ni ko jolake ko joloko o na ni oro hun bade lakato dota won enike le to na tu so lori oro hun o se lalaye pe bi to bi te nwo hun ko ti de po are ri ko je gba keji ri bo ni o se wa je ti o fi ticket ile pe o ya ohun jowo o kelomi o tu wa lo re dije ko tu wa lo re to seyin re woni lai lai fa abada ko jolake ko joloko o na ni oro hun bade iwe iroyin Saturday Punch lo gbe loni ti fun tedo iroyin lo da lori tabili ti wa
1: egbo eje ki awo ma fi ise lo loro yi gege bi ati bule si leti
0: okay
1: lase lowo olohun akotun ti di laaro la sugbon laaro la un maga ko ni o wa nbe omo gbo ma so jejo mo ni modele o sa ma nlo e man tin mo tin sanle
0: o le sanle
1: o mo sanle lele ife ya oro re o ye mi ma o mo sanle lele ife ya mo ni fura mi mo didi so mo ni modi ogbo ma so ba info le ka bi iyan ni o ma bere ma bere ma fi bere lowo mi ogbo ja mo tan se o
0: o da ko ni lori
1: mo ni fura mi
0: ma fo so lo ogbo ma so
1: for ijomejo ah ijomejo bu oro la
0: ola ni ola ni olodum ko ni soro abi aje ni bari
1: ah ti futa do mo de city boy ni gete to ba tin dide bayi edmond obilo lema lanfani ati bapade lori state affairs agomo kala ipade abiodun adewole mr dwa be to ba ti di ni agomeje asale oni iyalode oki badan e lanfani ati bapade lori eto oki badan titi igba na kunle omo ani fowo se ina loruko ti mi ojulowo ni ikai presenter ina ni anu olohun ati ifokanbale ti o legbe to fi ma abu e to ni pon jeun ni lo iseda to laye to lorun to ni gba ti akoko yo ma dabo wa leni ati lojo gbogbo e ku kale
0: o da dupe adupe pe okun lowo eyan wa te ba rin ajoroyin laaro to ni o ti roke nu o ka tu pade baba di lola titi wa di ola ohun iya adini yin na ni o aminat adetun badmos on loruko ti mi mo tan laye ile to se be nkan mo o se dada
1: thank you.

0: State Affairs with Edmondo Bilo is live.
1: Flash FM 105.5.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Tẹ́ ẹ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò káwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì. Fún ara màdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
6: splash.
5: Aminat Adetun Badman Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
7: Rọ́rọ́ wa o.
8: Ẹ jẹ́ fún mi níláàjì go.
7: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
9: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

ìbàrẹ ọlọ́nlókè ọba ọ̀gá ńlá kábíyèsí elédùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ̀lò ní awátá fi wá ìwọ̀lò ní pé ká máa lọ pé kò ní í ṣe nǹkan kan àtìlẹ́yìn kò dúró mọ́ tini gbogbo ògo fókọ̀ ẹni dé àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomi rin ìwọ̀lò ọba ló ń mú kí ìbí sí ó wà torí pé bí ò bá sí ọkàn nìkan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún sẹ̀kẹ̀rẹ̀ òta ìwọ̀lá dùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́lọ̀ nìkan ìwọ tó mú rí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ ládàá mọ àwọn alágbára tó tú ọ láàrẹ o bàbá tó ní mímọ ṣe lọdọ abiodun adéwọlé ló kọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí gbangba làṣà ta lẹtọ ètò ní gbangba làṣà ta ó tún ti lé fùrùgbàgbò sórí ìkànnì splash 105.5 fm tá a lé tí ń bọ sílé òfin báláwo ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò gbangba làṣà ta ètò ní ṣe pẹlú tí láwùjọ lẹ yìí ńlá máa gbé yẹwò lórí ètò ìtúndẹ láwùwọ ìlólóòtú ètò yìí bọsùn aláyẹndé ńlá mojú ẹrọ tó wà lẹnu sẹfúnṣà àti àwáyé àwọn ọkọ ètò tá a jọ ń ṣe kùrùkẹ lórí bí ó ṣe dá ahmed dáúdà ṣáà owó bàbá sofia adékúnlé rahimi nóbù ọlánàṣẹ oyinkansọlá taiwo majid ìbísí ọlọrun àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrú kú ẹwà làájẹ sùn bò láti ṣe o lórí ètò gbangba làṣáta fún tìárọ yìí ìdá ti pé ìrọ ti pé ọlọrun lókè ó tún dọwọ rẹ bàbá alára ó yá tún wá gbà dá láàárọ yìí gẹgẹ bí ìṣe rẹ.

0: ọlọ́ba wa ṣe.
1: Ami.
0: Ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ o.
1: Ami o. Ẹyin Comrade Suleiman Sherif ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Ẹ káàrọ̀, mo fi àsìkò ìkí àwọn Nàìjíríà adẹ̀kú ọdún ti òmìnira 66 years. Lágbo ọ̀rọ̀ Nàìjíríà ò máa tẹ̀síwájú ni o.
1: Ami. Ṣé tẹ́ ẹ bá parí àwọn ètò àbí lẹ́rí àwọn ìta àti kọ́ ti kílípù ẹ̀ tá a ti gbé sórí ayélujára sáwọn ọmọ ẹgbẹ́ APM ṣé wọ́n máa ń fún yín ní akóléèdì ni pé ẹ̀ ń jẹ́ kí lọ lájà kí n lo yìí ó mọ̀ àbí máa ń sọ fún yín pé ọ̀gbẹ́ni o láti bọ́ kú lọ po afẹ́kọ̀ọ́ ọlọ́run ọmọ ara kí n lo yìí yẹn kí làwọn nǹkan feedback tẹ́ máa ń gbọ́ tẹ́ ẹ bá kú lórí ètò.
2: Feedback máa ń gbọ́ ni pé ó máa ń kí n pé mo ku òótọ́ ọ̀rọ̀ sọ.
1: Ẹ kú òótọ́ ọ̀rọ̀ sọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Inú ọlájà kí n lo yìí kí lẹ̀yìn máa ń gbọ́ ṣé wọ́n máa ń kí n pé rún Suleiman Sherif lárùn kí àbí kí làwọn èèyàn máa sọ tẹ́ bá parí ètò.
0: Àdúrà làwọn ará àdúgbò gan máa ń ṣe sí mi gbogbo inbox mi n ti máa ń ṣàdúrà pé yàtọ̀ sí pé mo jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC o pé ọ̀rọ̀ gbìyànjú bí ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ yóò ṣe tẹ̀síwájú ni tí mo sábà máa ń sọ jù
1: pé
0: àdúrà ni even àwọn tí èso olóṣèlú iná máa ń
1: sẹ́ẹ̀dì tá wọ́n ṣe sí. Kò nídìí kẹ́yìn ó ṣe dùá àmọ́ náà àbí kílẹ̀ máa ń pe àdúrà ní islam ṣebí dùá náà ni kò nídìí ẹ̀ mọ́ ìtẹ́sí fún yín ti tó.
0: Ẹ̀yin ó máa ṣàdúrà àdúrà fún pray without season ni.
1: Àdúdàmú
0: àdúdàmú.
1: Ẹ̀yin ọ̀rọ̀ lórí pèsè yìí Mákindé fẹ́ sí pírẹ́sídẹ́ǹtì Tinubu náà ó sì ṣe pírẹ́sídẹ́ǹtì ẹ bá ń sọ ìdí mẹ́ta tẹ́ ẹ fi rò wípé àwọn ará ìpínlẹ̀ ọ̀yọ́ ó dìbò fún Tinubu nígbà tí Mákindé ń contest.
0: Ìdí alákọ̀ọ́kọ́ tí àwọn èèyàn ó fi dìbò fún President Bola Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí nípínlẹ̀ ọ̀yọ́ ni pé alákọ̀ọ́kọ́ nípa àwọn ìgbésẹ̀ kùdìẹ̀kudiẹ tó yẹ pé bí irú Lautech báyìí kò bá ti wà close down tí ì bá ṣe ọpẹ́lọpẹ́ Nell Fund which is owó tí ò ní interest nínú fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ pé ọmọ tó yẹ ọmọ mẹ̀kúnnù tẹ́ pé kò ní agbára láti lọ university tẹ́ pé pẹ̀lú ìrànlọ́wọ́ President Bola Ahmed Tinubu ọmọ Talika ọmọ ìyá tí ò tiẹ̀ lérò tó yẹ kí ni ọmọ ìyá tí ń takán Tinubu ń sanwó oṣù ó ń sanwó iléèwé wọn ó dẹ̀ tún fún wọn ní pocket money lóṣooṣù as at August last month close to 2.6 billion naira òun ni owó tí ìjọba àpapọ̀ tó ti fi sanwó iléèwé ọmọ àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ Ládòkè Akíntola University tẹ bá dẹ̀ tún wo ìṣẹ́yìn campus náà most of àwọn gbogbo project tó wà níbẹ̀ tán bá ní Lautech náà tún wà ní ìṣẹ́yìn campus o owó Ọ̀yọ́ state government kankan ò sí níbẹ̀ it was initiated by third fund project
1: so, which is
0: fund number one no. So ní yunna àwọn báyìí pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ níbi ìwé gíga o ti bá rọrùn dé
1: tún
0: Bola Ahmed Tinubu ẹlẹ́ẹ̀kejì tẹ bá wo iná mọ̀nàmọ́ná nìsín àríkò ti múnádóko kò sí pé iná lọ mọ́ kò dẹ̀ sí pé kíní iná sì wà ó ti bẹ́tà ju bí iná ṣe wà lọ tẹ́lẹ̀ ẹ̀ ń bá fẹ́ ṣàbòsí ló kù kódà ní rédíò program pé tí mo ti mọ̀ pé àwọn ilé o náà àwọn iṣẹ́ àwọn rédíò ti yẹ pé wọ́n máa ń pariwo pé lẹ́yìn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kan àwọn lẹ́yìn ọlọ́run ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kù tẹ́ pé àwọn gan sọ tọrọ pé ìgbà táwọn ti experience iná tó stable báyìí ayé ìgbà ti ECN ìní tó ń ṣẹlẹ̀ pé àwọn ò fẹ́ ríru ẹ̀rí which is in the 1960s pé làwọn ti rí iná mọ̀nàmọ́ná tó dúró déédéé
1: tí lórí náà yẹn ṣé Adélábù lẹ́wà gbé fún ni àbí tégbé àbáwọn méjèèjì.
0: Ní tó ṣẹlẹ̀ ni pé expert ló kúrò níbẹ̀ expert náà ló continue àwọn tó nímọ̀ tó lóye tẹ́ pé wọ́n ṣe pé bóyá wọ́n mọ̀ wò báyìí pé àwọn jẹ́ engineer tí wọ́n mọ̀ lo diesel bí ẹ pé àwọn mọ̀ fi 250 billion lọ power solar street light àwọn tó nímọ̀ tó lóye tán láti mọ̀ ṣe bọ̀ ni ló kúrò níbẹ̀ ẹni tó dẹ̀ take over náà ẹ̀ náà ni ó kúrò níbẹ̀ they are both chartered accountants and they are both professionals wọ́n láti mọ̀ ṣe bọ̀ kì í ṣe pé bóyá àwọn
1: tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ so pé iná dúró lónìí sí àwọn méjèèjì ni ká gbé fún àbí tẹ́gbè ni ká gbé fún
0: àwọn méjèèjì ni
1: torí àwọn kan sọ pé àsìkò tẹ́gbè níbẹ̀ lọ dáa ìbẹ̀rẹ̀ mi rò wípé ṣé ìjọ mi ló ló tẹ́gbè ti
0: débẹ̀ tí ò tí ò tí àṣà rẹ
1: jó
0: báyìí 56 days
1: ló ní báyìí iṣẹ́ yẹn ti ń bọ̀ nílẹ̀
0: o ti ń bọ̀ reform ni kódà èmi tún ní àǹfààní láti lọ ṣe ẹlẹ́m̀bẹ̀ wọn sí ọlọ́lá jùlọ honourable minister of power olóyè báyọ̀ adélábù ń gbàtàn wà ní ọ́fíìsì pé ọ̀gá wa o a ní àwa ṣe ẹlẹ́m̀bẹ̀ ni o kùdìẹ̀kudiẹ mọ̀ bá náà àníná o àṣegbà àṣàwò a sì dìbò lọ́dún tó ń bọ̀ wọ́n ní títa ríro làkọlà pé àwọn kùdìẹ̀kudiẹ kan wà tẹ́ pé wọ́n ti lù ń pọ́npọ́ tán ti dalẹ̀ rú mbẹ̀ pé iná ń tíra láti rí
1: ẹnjíníà
0: pọ̀ ètò ààbò tó múnádóko kò sí pé boko haram ti wà ní lagos
1: ìbàdàn express
0: ẹni sùúrù àwọn ọmọ tó fẹ́ lọ sí nysc tán jí gbé ta ba wo kudie kudie to wa nbe ijobo ominira ese kuku ti o mu le nedoko ni eleise terrorist ta ke se pon ju bomb saarin won in to sele na ni pe ijobo ese kuku ti o mu nedoko ile mi de fi nfi asiko iro gomina wa kunle oyo na kan dakun awon alaga ijoba ese
1: so ijoba ese kuku ni o mo to interstate security interstate
2: in
0: mo di
2: je
0: se
2: mo
1: ba mi what your state lo yi mo
0: iro iro iro
1: se ba ko ni mo ni mo so mi joru
0: e bo you ba mi every crime is local inti mo de try lati so na ni pe kan dakun kan jo
1: you got it wrong this time around
0: isele orire local government to sele olo ni jari ru e mo and at the end of the day kan wa bi ijoba ese kuku bi o se wo bayi pe ti o se function emi fe ri akimo latunji mo fe ri ka mo lagelu pe budget wa fun 2027 re o ibi ta fe se re o town hall meeting ti won fi engage re every crime is local e se dede se awon to gbera o le je ti park ibi tan ti wa ina ti fun won signal pe awon kan ti mu na ti won ti na pass won le so ke se pe awon alujanu kan abawon kan abawon ara ilu ebo kan ilu gbe se ilu gbegbe se yen ile bi fi wo bayi pe eto abo ijoba apapo ti fi ominira ijoba awara wa sile ka won other state governor latori oyo state kan gbaruku ti gbogbo awon lakuna kan lo wa nu constitution kan ini o fi ti se se ogba ati fere nu ka wa ti ni tori
1: so ro pe to abo wa lara ti won fi dibo fun ijoba
0: no no no te ba yewo aye ijoba to ko gba wole bi fun ko to Lagos Ibadan expressway awon boko ara ti wa
1: nbe awon challenge ti nu bu pe ko lo gba awon mo te di pe nbo nu pe bo se gba won bo se gba won mo
2: be ni ge ton ja ma gbonu bi onji to yoyo se na gbe lori ore
1: bo se gba won mo yo ko lo gba ti bonu na
2: won si won si wa ta ti de si lo
0: enta wan so na ni pe awon crane koko reserve institute staff tan jigbe na ni ide ayun re
1: ala won mo bonu la so
0: ki gomina na da ku won si wa ni captive by ti won ti fi won le
2: di si won challenge won ni mo si da
1: won yele won ti ti won ti ba le won ti ba won yele won loud we won pari won
0: won pari won ni bi o wa bo de ni
1: tori
0: awon ko ijinigbe nkankan yen ke se nta le fi ma wo egbe ki an fi soselu iyo talu ini o ro pe ba eto abo on fe fi soselu nbe ikini kan to ni o mo ni emi de wo ba pe te ba de wo eto ro aje Nigeria nipa poke o won float naira won try lati stabilize economy economy things are getting better 2024
1: ni
0: bangu bangu bi npa wa bi npa o apo gari ni isin 12000 naira in 57 kongos
1: thank you
0: e ba ran re sir
1: eh ogbeni Suleiman Sherif
2: yes
1: e ba nso idi meta te fi ro pe awon ara mo fe mu two neighboring state Ogun Atosun te fi ro pe awon ara Ogun Atosun o dibo fun Seyi Makinde as president
2: number 1 inu mi dun pe ati WA ati egbe alataku Oyo si lawa abi to man gbe state
1: ni mi bayi ati WA ati egbe alataku
2: en kan be so ni pe emi
1: o amagamese wo ni
2: amagamese en pe mo fe so utoro abi any statement en gbe ni
1: what do you mean by that statement
2: statement ni pe reality ni amagamese mi with oda ati presenter ati alejo te gbe la
1: ati presenter ati studio manager
2: ati studio manager ati wa ta ati wa ta n gbe ni pe loyo ide alawa ko
1: okay
2: ni 2020 last kokoro COVID-19 jo pa ba ko ngba na awon ni nkan lo pe ni data won ni nkan lo pe ni logic won ni nkan ku ni science koda
1: ko se to ni logic ko se to ni science eli mo ni data be ko se to ni logic
2: e je ma
1: logic
2: e je ma so
1: be lo ni logic
2: number 1 won fi first priority ara lu si nkan gbe to ma fe gbe won fi si e ri pe 2020 yen as ko corona won se lockdown kakri Nigeria oyo si nikan lo ko won to to so
1: tẹnikọ
2: ẹnjẹ ṣe lockdown party ani atalejo wa nbẹ awọn naa n jẹ ọ jade n jẹ ọ nitori pe gomina sọ nkan gba wọn ni pe oyo si tan ti wa paapaa ilu awọn ati state mi elomiin ti o ba ji jade nijọ naa ko le jẹun ko le bọ family ibi ti o ba lọ ibẹ ni o si lọ iṣẹ ti o fi bọ ara rẹ o fi bọ family idi yẹn ti gomina fi ṣe total lockdown gba ọrọ de ba ṣe
1: so awọn ọrọ sun atawọn ọrọ oogun gan ma fọ time yẹn pe
2: to ṣe ẹnikan kan ni o ti gan awọn gan atọlẹjẹ ẹni pe nigba na igbakeji aarẹ yẹmi o si gbaju won yi di sọ pe a n gbe kudus fun gomina wa gba na fun nkan tan ṣe ori yẹn ikeji ko ṣẹlẹ ri ẹni pe ẹni to ba lọ sugun si dada atọsun won di sori dada pe wo olohun iru si magila fe bi gomina won ri pe adua ara osun ti gba won ti niru e ogun state olo je kon ri onun ton tun tin bo
1: kilo fa tan fi so be
2: idi ni pe number 1 e ri pe losun nigba APC afusa won ise be man gba won to to so half salary igba ti e to ku nbe to tun wa gbele fun mo egbe re e be kan na jo wa o the same party o ne to je ohun ba lonu won o mo ri inu egbe kan na ni o won de mo so pe governance about continuity e to ku nu egbe e me abi aburo
3: Ogun State now, now Ikeata, she gbo ni Oyo State bi bayi, Lawyer State, e gbo so mi ni bere oro mi, mo ni awon ara Ogun State, awon na gba ka won di gomina. Ni state oni baro ju ni go Southwest ti wa nbi Ogun State je kan number 1 number 1 e ri pe awon sume ko ju won se rowo to ati ti gbonu su won ri won ti le chairman kan to ni won mo gbo ohun gba ku local government re won o worst mo tun tun so ni go local government fun se go Southwest Oyo State number 1 ma re so fati marun nigba APC wa njoba ni pinle Oyo mo tun tun so local government retire for the odun mejo won gba single penny Unu mi dun egbe Akim Giwalana won tan mo le si ni sini pinle Oyo yi won ni ka won to ku nbe o ni 2027 no ko ni je ajele gbese kan mo lo so su
4: so we ko ni jade gbese won so pa won mo won la won si san lo won
3: 3 billion lo so su
4: yes
3: ati
4: from 250 million to 3 billion
3: eh eh ase na mo tun so kan ni be nisin mo ni gba
4: ta won ye se kan ara osun ata won rogun
3: o kan won se won je lo osun be ni ah se won je Ogun State ko ale ko gbe je to je to je state awon APC won o gebe awo ko se won ja won se be lo osun se ri ni last month
4: na se mo ko ngba ti ko to di ko Tinubu dibo to wa go ko ba won kankan sele Kano o le ni Tinubu for 50 million
3: won a wo for Christmas ni
4: to wa ko kini kankan won so ko atiku o ni kan lo se kini kan kini kan
3: eh
4: to wa go ko won kankan sele won so ko Peter Obi ti lo visit won ki le se fa won aro osun atogun ti o idibo se Imakide kan so pe won gbo
3: yin
4: ijo le gbo kan pe awon jiyan gbo losun abi logun o ti se Imakide lo be to lo visit won bi Peter Obi se se ijo le gbo kan kan sele logun pe o titi won o da o se Imakide lawo fun ni intervention fund ko e gba 5 billion yi e fi tona yin o kini kan kini kan ki le kini gbogbo n te so ki lo tun tawon rogun atosun
3: number 1 ifini wa won ni omo luabi ko se se kini ko se fuwura bi gómìnà se n se dáadáa níbẹ̀ gbogbo nàìjíríà wọn mọ̀ pé gómìnà se dáadáa òun ló tàn káàkiri.
4: so wọn fẹ kó replicate across nigeria.
3: even across nigeria ẹyìn tẹ bá ń se dáadáa níbi tẹ bá wà ìròyìn wọn mọ ròyìn káàkiri wọn ní tí iná bá ń jólóko.
4: mọ̀jàládé ò lọ́ mọ̀ ṣòfò.
3: bó ṣe rí nìyẹn.
4: so mọ̀jàládé ti tó kó lọ́ mọ̀ ṣòwò fún kò ní dikó gangan kò ní dikó gangan mọ̀ kiri kí àlùkò mọ̀ náwó.
3: ẹ tó bá o kí ká tó dìbò ẹ ti mọ̀ pé lè ṣàmà ni.
4: ṣé peter obi ṣe hawo ṣe bó lọ́ mọ̀ visit ni yóò lè kó bá kọ́ kẹsẹ̀ yóò lọ bẹ̀.
3: ọ̀dà nínú àwọn tó ń lọ visit yẹn ṣé peter obi nìkan ni ń lọ ni.
4: òun good at that strength tiẹ̀ ni.
3: ààrẹ wa tinubu ń kọ́kọ́
4: tó wọlé. owó olóòlò tó lè máa ná ṣùgbọ́n àtìkù máa náwó àtìkù náwó tinubu náwó ṣùgbọ́n peter obi yóò lòlọ́ tó lè máa ná ṣùgbọ́n máa ń visit ó ní ọmọ nìyẹn ṣùgbọ́n kí ni ọ̀gá ti yín ni even bí peter obi ò tí ì lọ visit yóò kọ́kọ́ tweet ń pa ìpè ya I receive his sympathy nìkan ó ní kí nǹkan mọ̀ ṣẹlẹ̀ nàìjíríà in fact bẹ́ẹ̀ tí ìgbọ́ròyìn mi ẹ gbọ́dọ̀ peter obi pé nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ peter obi ò ti tweet ẹ̀ ṣùgbọ́n sẹ́yìn Mákindé ò mọ ọ̀rọ̀ nàìjíríà ò kó gbèrú.
3: wọ́n gbèrú wọ́n pè ọkàn ní reset nigeria agenda ṣé bí nigeria ṣe rí sínú tẹ̀yìn dùn sí.
4: ẹ wá fẹ́ reset
3: yẹn. ṣé bí wọ́n sọ pé náà dáa ó dẹ̀ fi 10 billion wọ́n fẹ́ yín sọ solar and aso rock mo tún tún sọ ẹ lọ wo vanga 25 ní last year 2025 vanga newspaper ló gbé wọn fẹ spend 10 billion lórí solar light ní aso rock mo tún tún sọ 10 billion ẹ mọ 10 billion ni tó máa fi kọ ilé ìwòsàn tó dáa jù ní nàìjíríà ẹ nísìnyí uch under ata ló wà mo tún tún sọ uch under ata ló wà inú mi dùn pé ìjọba ìgbàlagà wa wọn ní yàrá nǹkan jẹ wọn uch àwọn lọ ṣe níbẹ federal government facility nìbà wà ó pé ìpínlẹ̀ ọ̀yọ́ ń ṣàfù wa.
4: ọ̀dà ọ̀ pàtàkì lọ́wọ́ yín ọ̀gbẹ́ni ọlájà akínlóye ẹ ti gbọ́n tí wọ́n gbé bá ń pé wọ́n lẹ́ níná dà ẹ sì ń fi 10 billion yìí sọ̀rọ̀ sólà sí àsọ̀rọ̀ sí ẹ̀ríkọ́ ẹ̀ ti sútẹ̀ ayínlẹ́sẹ̀
5: máa. ọ̀gá ọ̀gá wọn sì dàgbà pọ̀ source of electricity wa
4: ọjọ́ ti lọ
5: either power or solar kò sí hydro kò sí ètí o source of electricity náà ni
4: solar
5: bọ̀
3: ọ̀fẹ́ ná 10 billion
5: ọ̀ ná 10 billion ọ̀nú 10 billion
3: àsọ̀rọ̀
5: kíná sì dá lọ́dà àṣàmú ẹlẹ́màmá Oyo State tó mọ̀ generate 5 megawatt ẹlẹ́ṣẹ́ sórí secretariat mo ṣe wá secretariat ní jẹta abi ijo Wednesday ko si na ni most place won si tan generator na ni
2: any fact that
5: ebi so mo so fact any so ru
2: because
5: I'm interjecting you but I so ru check bomb me ni wo ye ogun state don dey so dey ni and on fact check mi ti check e bye gbogbo nkan pawata in terms of road infrastructure ogun gbogbo e lo yin Oyo state pa te ba yo ogun ni pa road gbogbo ona
2: egbo
5: pelu fact ti o wa nbi bayi pe road complete
4: ba gbe se
5: e ma egbo yo ba te ba bo si so ko te wa gbogbo na local government major roads Lawyer state ko si kankan ti joba ile se te ba de lan se ki awon alaga to je mo kokan la to wa nbare kan ko ma pelu budget won budget ta won fi sise ona re ta won fi se bare all local roads are in shambu ona Oyo state major road won tun ku won tun pa lo la road
4: e ba ngbe gesi wole e ba ngbe gesi wole
2: o pata ti lowo mu ni
4: o pata ti lowo yin ogbeyan lade akin loye e se adupe teyin na so iroyin lori eto laaro yi
5: e se o
4: akeyin na ogbeni Suleiman Sherif
2: ejo we so nkan kan jo
4: amo
2: Nigeria e ri pe are wo sile fun idu su kan amo bi ti mo lo tank bi adupe kon di laya ta lafia
4: won
2: te ba lo lifu fin wa ni pe e mo se bo ni o sa five president igba keji won go lo so di spare tire se bo yo mi ba gomina wo sile fun idu su kan se bi won wa do ba fun bayola wa so e de ri pe gomina wa nbe wa young wa active you know gomina anu ti wa young wa active ju so are wa won ti dagba gan pali mo pe won yin godo si mo pon ile sagoton why kan gan support si makinde ko continue nkan daada nu joba won e so pe kan tese bo nkan daada ninu joba won
4: oda
2: mo ti mi ni
4: oya eyin bo so owo re amuri da polowo da en lembe won e ku kale
6: oro to ba dani loju ki ko ni lenu gbangba la shata sakata para la sento
7: Flash FM 105.5.

0: Chakatak para la sento.
1: Flash FM 105.5.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde.

0: Ọlátò ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún gbàgbọ́là ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì Splash FM. Comrade Ọlátúndé Adébáyọ̀ alūkkóró ẹgbẹ́ òṣèlú SDP nípínlẹ̀ Ọ̀yọ́ àdéhùn lórí ètò báyìí ni ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ kú lé gbogbo ara ilé.
0: Sálàáfíà lẹwà.
1: Àlàáfíà ni a kó àkókò yìí.
0: Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ìlẹ̀gbà ẹlẹ́gbà. Bá a mẹ́kọ́ olóyè Sayid Ọládélé tí ọ̀rọ̀ náà báyọ̀ lọ́dọ̀ yín ó ti di ààyò ọmọ nínú ẹgbẹ́ òṣèlú AAC ẹgbẹ́ Sowore. Bó o ni ṣé ẹ bá a yọ ni àbẹ́ ń ṣe sùkẹ́ ńgbà tẹ gbọ́ pé Sayid Ọládélé ti di kandidate AAC.
1: Kò sọ̀rọ̀ sùkẹ́ kankan ń bẹ. Bí ọkọ̀ kan ò lọ sí ejìrin ni wọ́n ní ìgbà rẹ̀ ó lọ. So wọ́n dẹ̀ ní orí ọ̀fẹ́ nínú ẹgbẹ́ òṣèlú nínú ètò òṣèlú ìjọba wara wa pé tí ọ̀nà kan ò bá jábì kan kéèyàn tún gba ọ̀nà ìbòmí. So bọ́n ṣe rìn lọ́nà ọ̀dọ̀ tiwa wọn rìn ní ọ̀nà ẹ̀tọ́. So wọ́n dẹ̀ tún ronú pé káwọn gbé gba ìbòmí. Ẹ di pé mo sọ ní ìdílé other time tí mò ń sọ̀rọ̀ wípé mo mọ̀ wípé wọ́n sáré lo 1+1 papọ̀ ni wọ́n ṣe sáré kọ ìwé ìfìwé sílẹ̀ tí wọ́n kọ yẹn pé kóyá kí ọjọ́ tó lọ. So òun náà dẹ̀ ni a ti rí sìn. Báwọn náà ṣe wí ṣe wa ní best of luck nígbà tí wọ́n fi ìwé lẹ́pàwọ̀ òsínpáwọn ò ṣe ẹgbẹ́ mọ́. So àìmí náà wí ṣe wọn ní best of luck ní ibi tí wọ́n lọ.
0: So ẹ wà dómọ campaign kìí ṣe ara yín báwọn.
1: Ìyẹn ò jẹ́ tuntun.
0: Bẹ̀ àwọn ti mọ kí yín tán fi lé campaign gẹ́sì yín kí wọn wo lẹ̀yìn mọ̀ tọ́ bá tí AAC tó bá gbé campaign kalẹ̀ pé ẹ mọ́ lọ rèé tẹ̀ láwọn ará bí o. Àwọn tẹ́ ń disguise pé èèyàn op 93 làwọn nkankan tó ṣe pé kinní kan ní kónú ẹ̀ torí kò ti dénú yóò tí wọ́n bó ṣe wà sí ṣùgbọ́n yóò ti dénú AAC. So ó ti ní tó fi lé campaign gẹ́sì yín lọ́jọ́ ìdìbò.
1: Kò sí nǹkan kan tí wọ́n rí nígbà tí wọ́n wá tí wọ́n rí pé fact ni. Mo mọ̀ pé ibi tí wọ́n wà yẹn gan ayé inú kò wọ́n ní choice ni pé torí pé bí wọ́n ṣe rin ìrìn àjò wọn. So wọ́n mọ̀ wípé kò lè dàbí ibi tí wọ́n ti ń bọ̀.
0: Torí pé
1: àwọn náà sọ. Wọ́n sọ wípé inú àwọn dùn wípé àṣé ẹgbẹ́ tí àwọn ní passion fún gbà yẹn tí àwọn táwọn náà jọ ṣe wàhálà àṣé ibẹ̀ ni àwọn òtún ti padà jáde. So kò sí nǹkan kan tí yóò dùn mọ́ wọn nú jù wípé kò jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú SDP ni wọ́n ti jáde. So ìgbà tí wọ́n dẹ̀dẹ̀ tí wọ́n wá gbogbo tí à ń sọ pé wà ńbẹ̀ náà ni wọ́n bá tó wà ńbẹ̀. Kò sí èdè kankan ńbẹ̀. Táwọn
0: ní ká gbé ẹgbẹ́ SDP ṣẹ́gbẹ́ AAC. Presidential candidate yín Adébáyọ̀ Adéwọlé àbí Adéwọlé Adébáyọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Presidential candidate wọn mọ Yẹlé Sowore. Gbogbo ojúlé wọn mọ Yẹlé Sowore kò nílò àfihàn nídìí introduction lọ́wọ́ mọ Yẹlé Sowore. So party wọn popular bí tọ́lọ́ yẹn popular. Ṣé ẹ rò pé wọ́n máa ní more leverage in AAC than SDP?
1: Ó ti ẹ̀ jìnnà síra wọn gan pẹ̀lú tá à ń sọ tẹ́ ẹ̀ ń sọ yẹn. If Ọmọyẹlé Sowore bá popular not as a presidential candidate not as a serious presidential candidate is as a activist. The popularity of Ọmọyẹlé Sowore is as an activist, not as a presidential candidate. Tẹ́ bá ń sọ̀rọ̀ presidential candidate to popular ní ètà à ń ṣe lọ́wọ́ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Prince Adéwọlé Adébáyọ̀ is a person to reckon with.
0: Òun popular àgbà tí kù lọ àbẹ̀.
1: Mò ń sọ àwọn bí ìtẹ́ gbésẹ̀gbé ara wọn ni mò ń sọ.
0: Okay.
1: Compare to if you are talking about the activism in kankan Ọmọyẹlé Sowore, yes.
0: Alright.
1: But when you talk just of recent program ti Prince Adéwọlé Adébáyọ̀ wọ́n launch blueprint agenda wọn ní Abuja bi 2 weeks ago. So wọ́n wá ṣe títí Ọ̀yọ́ the Yoruba fashion of it ní Ìjẹta also. Àwọn Labour Party, the whole Labour Party, Abure supposed to be in attendance but the Deputy National Chairman South was in attendance. Tán wá tún gbẹnu gbogbo Labour Party sọ wípé àwọn kò sí tí Labour Party ń ṣe ju SDP lọ. So bẹ́ẹ̀ náà ni gbogbo
0: Báńkì Bọ̀sún.
1: Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn other part of the country. The North East. So when we are talking about the Afẹ́nifẹ́re, even ilẹ̀ Yorùbá wa be as a whole, the whole Afẹ́nifẹ́re, they are doing Social Democratic Party. They are in support of our presidential candidate, Prince Adéwọlé Adébáyọ̀. So if you are now comparing the presidential candidate of SDP with the AAC, so popularity ti Ọmọyẹlé Sowore ni is not a presidential candidate. Even people did not take the party serious as a contending political party. But the Omoyede Sowore himself is a serious person as an activist.
0: Oda, ese adupe eyin o se ni laanu wi pe Dr. Mrs. Adejoke Adekanbi Akinseye awon ni PDP candidate fun Ibadan Northeast Southeast Federal Constituency. O ye kan wa lori eto isugbo se ni laanu wi pe ari won amo to fa ti won fi ti si nbi. Sugbon poluwo won ye ko lo lori eto yi ngba ta si schedule o gbodo lo. O ya bo so wori amurele jagbe ipoluwo won ti o ye ko wa lori eto yi. Bo ba pada di leyin igba na ade pe to awa ti dise te ran wa bi mo ba si gba pada wa mo lo ni olohun ko amo se gba ti o ba je o ya owo re amulele en lembe e ku kale
2: oro to ba dani loju ki ko ni lenu gbangba la sata sakata para la sento
3: Flash FM 105.5
4: bibi lele wa te ka
5: lubirin obirin lokan kajo patapa ko wa soro kai bo loko eru ise rere gbodo tesiwaju o oju odun lagbegidi tin pajuba lademi e satileyin idibo fun oninu re honorable doctor adejoke adekanbi akinseye aaa omowe onimo isiro doctor of philosophy mathematics fun isoju rere akoyawo to ntire di ijoba awarawa yo tun mu eto eko to rajaja fun to lori telemu lokunkundo ni house of representatives ibadan north east south east federal constituency labi asiye gbe olobirela honorable doctor adejoke abere tunokundi o lati mo se bore ni bi se empowerment igbagbara wa awon odo iranwo fa awon opo ipese omi mo to se lo mo gara fun awon eyan agbegbe oja gbo ati aremo be lo se ranwo fa awon meni ti orowo hori sanwo won fo kole fun idanwo wa eki koni ko kitan ja fara odo eni aye nfe ori ara lu ni house of representatives ibadan north east south east federal constituency honorable doctor adejoke aaa ni jare pdp power to the people
3: Flash FM 105.5
2: Oro to ba dani loju ki ko ni lenu gbangba la sata sakata para la sento
0: to e ka bo pada lati oke lohun eyin comrade Olatunde Adebayo e bo aso alukuru egbe SDP e bo le bayi ke wa soro gege bi onwoye oro tin lo laiwujo eyin Rotimi Amechi o so wi pe economy policy ti Tinubu nse in lo pa ya won wi pe ara ya won o ya pe ngba ti Tinubu si debe ni gbogbo nkan le ti ohun orogun fun ya won mo titi ya won si fi jafabu pe so ijoba Tinubu yi eto oro aje won o ni agbara po oju o le fi wo oro
1: seri o oro awon oloselu o ma ni agbara sometimes teyan ba wo tori how will a persons of Rotimi Amechi yo so wi pe
0: two term governor River State
1: so ni yo minister so, ni yo so wi pe tori pe ki wa ni kiru awon
0: vice presidential candidate
1: kini kiru awon ya loja kini kiru awon awon shoemaker awon baba awon ya lata awon ilepo kini ka won ma so ti ru won yen ta ba ngbo iru oro yen layenu iru Rotimi Amechi
0: won ti de
1: so o ye ki won wa nkan mi so won ton kankan just of recent won ni ta won ba ri pe epo di 600 naira pe awon o si gege bi vice presidential candidate awon o si mo polongo ibo fun are Tinubu pe awon mo polongo bo fun are Tinubu tan ba gbo pe epo di 600 naira se mo pe mo wa ri pe mo wa gba won oro yen papo wi pe gege bi vice presidential candidate even ko di 150 naira won le polongo fun are Tinubu so pelu e ti won so yen ati e ti won so pe no a mo wi pe economic reform le but not to the extent of what he said so
0: is
1: not being sincere
0: ta le ni wo ko yo wole bu are Tinubu
1: Olorun nikan lo menti o wole.
0: Eh lie there.
1: Olorun nikan lo menti o wole. Tori pe it is very open fun enikeni ti o ba se ise daada ti o de ni good agenda fa won mo orilede Nigeria.
0: Ese adupe. Thank you very much. E den da to mi mo nbo. Alejo mi ti wole agbara en lembe ku kale.

0: bẹ́ẹ̀ni o, ibi ògo òun náà ni ọlọ́run mú wa dé, ibi ògo náà ni yóò sì máa mú wa lọ, lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Mo fi àsìkò yìí kí wa káàbọ̀ sí àkọ́tún ètò eléyìí tí a mọ̀ sí ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà, Bible Society of Nigeria. Inú mi sì dùn wípé tipa ta sí rin ìrìn àjò ètò yìí náà ni a ti ń rí àwọn ẹ̀rí eléyìí tó lágbára nípa ìyípadà ọkàn àti nípa pé à ń pẹ̀tù sí àwọn nǹkan eléyìí tí kò yẹ kí ó máa bá ẹ̀dá gbé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ètò yìí ó ń tẹ̀síwájú, ó sì ń ṣe àkóso fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbọ́ wa lórí ètò yìí. Temiladé Àlòkò òun náà lorúkọ ti tèmi. Níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà la mú àkòrí eléyìí tó ń sọ nípa ìdí tó fi ṣe pàtàkì fún wa láti gbáradì fún àsìkò làásìgbò tàbí àsìkò wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló máa ń wá sọ́kàn wa wípé ṣebí ọmọ Ọlọ́run ni wá, ṣebí mò ń gbà àwẹ̀, ṣebí mò ń gbàdúrà, kí ló dé tí màá wá máa fi ọkàn sí àsìkò búburú? Ṣebí bíbélì sọ wípé búburú kan kì yóò ṣubú lù wá? Bẹ́ẹ̀ sì ni àrùnkarùn kan kì yóò ya ilé rẹ̀? Lóòótọ́ ni, ṣùgbọ́n bíbélì náà ló tún ní wípé ká máa gbáradì fúnrú àwọn àsìkò báyìí. Inú mi sì dùn wípé àwọn bàbá wa bí wọ́n ṣe ń bá wa fi bíbélì gbé lẹ́sẹ̀ náà ni wọ́n tún ń bá wa fi àwọn ìrírí àti àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi wọ́n fi ń bá wa gbé lẹ́sẹ̀ láti máa fi tọ́ wa sọ́nà ìdí tá a fi gbọ́dọ̀ gbáradì fún irú àsìkò báyìí. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ ká sáré gbọ́ eré oníṣe ráńpẹ́ yìí. Nígbà tá a bá wa padà dé, a tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè onírúurú tí a mọ̀ bí àwọn bàbá wa tó lè máa tawọ́ tasẹ̀ lọ́kàn wa. À ń bọ̀ àti ìlọ, ẹ kú kalẹ̀.
1: Páàdì Jósẹ́fù, àlùfáà kátólíìkì kan ń gbé ní Tẹ̀nísà, orílẹ̀-èdè kan ní ìlà oòrùn Bìngólà. Bìngólà sì ń jagun, lójoojúmọ́ sì ni ogun náà súnmọ́ Tẹ̀nísà. Páàdì Jósẹ́fù ní ìbẹ̀rù pé ogun abẹ́lé Bìngólà náà ṣeéṣe kí ó tàn rí kọjá àlà ilẹ̀ náà.
2: Èmi ń wò ó, ǹjẹ́ ọ̀nà kan wà tí a fi lè mú kí agbègbè mi múra sílẹ̀ fún ìdààmú ọjọ́ iwájú?
1: Lẹ́yìn ìgbà díẹ̀, Páàdì Jósẹ́fù lọ sí ìpàdé àpérò kan ní olú ìlú. Níbẹ̀ ni ó ti pàdé àwọn olùṣọ́ àgùntàn mìíràn láti Tẹ̀nísà àti Bìngólà. Lẹ́yìn oúnjẹ alẹ́ lọ́jọ́ náà, wọ́n gbọ́ ìròyìn. Ìròyìn fìdí ẹ̀rù Páàdì Jósẹ́fù múlẹ̀.
3: Ẹ kú ìkàlẹ̀, èyí ni ìròyìn ní ṣókí tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa. Rògbòdìyàn kan bẹ́ sílẹ̀ ní abúlé Bìngólà kan nítòsí ààlà Tẹ̀nísà. Ó kéré tán ènìyàn 20 ni wọ́n pa. Èyí àti àwọn mìíràn lẹ ó máa gbọ́ nínú ìròyìn wa.
2: Ìgbàkúgbà nísinsìnyí, ogun yìí yóò rí kọjá ààlà ilẹ̀ náà. Àwọn ènìyàn ní agbègbè wa, wọ́n mú mi lọ́kàn púpọ̀ ni.
1: Olùṣọ́ àgùntàn Pétérù jẹ́ ọ̀kan lára àwọn olùṣọ́ àgùntàn láti Bìngólà nínú ìpàdé àpérò náà. Láti ọdún mélòó kan sẹ́yìn, agbègbè rẹ̀ ti yọ lọ́wọ́ ewu ìkọlù lóríṣiríṣi.
4: Arákùnrin mi, mo mọ̀ bó ṣe rí lára rẹ̀. Fún ọ̀pọ̀ oṣù, a mọ̀ pé ogun yóò wá sí orílẹ̀-èdè wa. Síbẹ̀, a kò ṣe nǹkan kan ní ìpalẹ̀mọ́ fún ewu rẹ̀. Ǹjẹ́ bí a bá ti palẹ̀ àwọn ìmọ̀ ìjọ wa mọ́, ọ̀pọ̀ nínú wọn ìbá sì wà láyé.
5: Palẹ̀mọ́? Palẹ̀mọ́ fógun bò ó? Ṣé ta bá wá ṣe yẹn? Ṣéjọba wa ní sọ pé bóyá wa ń pe ogun gan àbí àwọn la fẹ́ kógun ó wọ̀lú?
4: Nínú Bíbélì, ìwé òwe sọ fún wa pé ọlọgbọ́n ènìyàn, ó rí ìyọnu tí ń bọ̀, ó sì dènà rẹ̀. O nílò láti palẹ̀mọ́, ṣùgbọ́n o nílò láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo lè fún ọ ní òye nípa bí o ṣe lè palẹ̀mọ́ fún làásìgbò.
1: Gbogbo ìpín náà gbà láti kọ́ ẹ̀kọ́
5: lára ìrírí olùṣọ́ àgùntàn pétérù gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ó sọ fún àwọn adarí náà ọ̀nà tó ṣe gbà láti palẹ̀mọ́ fún ogun.
4: Ẹ rí dájú pé ìdílé kọ̀ọ̀kan wọn kó ogun àti gbogbo ìwé ìdánimọ̀ wọn jọ. Gbogbo ìwọ̀nyí ní láti wà ní ojú kan náà kí wọ́n ba lè fọwọ́ fà wọ́n ní kíákíá.
5: Wọ́n tún ṣe ètò láti kìlọ̀ fún gbogbo àdúgbò nípa ewu tí ń bọ̀ wá. Páàdì Joseph mọ̀ pé ó ṣe pàtàkì láti ní àwọn ohun èlò pàjáwìrì nílẹ̀, ṣùgbọ́n ó wá ń rò ó bí àwọn ènìyàn ṣe lè ṣètò ọkàn wọn sílẹ̀ síwájú ìṣẹ̀lẹ̀ búburú tí ó lè ṣẹlẹ̀ sí wọn.
4: Nígbà tí ọwọ́ ọlọ̀tẹ́ tẹ ìdílé ọ̀rẹ́ mi kan tó jẹ́ olùṣọ́ àgùntàn, wọ́n sọ fún un kó mú ọmọ rẹ̀ kan tí yóò pa tàbí kí wọ́n pa òun gan tìka lára rẹ̀. Eléyìí bá ọ̀rẹ́ mi lójijì, ó sì gbọ́ràn sí wọn lẹ́nu, ó gbọ́ràn sí àwọn ọlọ̀tẹ́ lẹ́nu, ó sì pa ọmọ rẹ̀. Arákùnrin mi kò tí ì lè dáríji ara rẹ̀, ojoojúmọ́ ní ń gbé nínú ìrora.
5: Ní ìparí ìpàdé àpérò náà, Páàdì Joseph padà sílé lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì bẹ̀rẹ̀ kọ bíbélì kan láti ran àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ láti lè kojú ipò tí ó bá ṣẹlẹ̀ báyìí ń kọ́. Ó tún ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìgbáradì tó wúlò.
6: Ìwọ náà wò jẹ́ kí a rò wípé ẹnìkan fẹ́ gba gbogbo ohun tí o ní. Kí ni Jésù sọ nípa ohun ìní nínú Matthew 6:6?
0: Ẹ ṣeun Páàdì. Jésù wí pé bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ tí a sì gba sínú iná lọ́la, dandan ni yóò tọ́jú ìwọ náà.
6: Bẹ́ẹ̀ni, ní àkókò rògbòdìyàn a lè gba ìtùnú nínú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run yóò pèsè fún àìní wa. Kò yẹ kí a fi ẹ̀mí wa sínú ewu láti dáàbò bo ohun ìní lásán. Ní báyìí, bí ọmọ ológun bá mú ọ, kí ni ó yẹ kí o sọ? Gẹ́gẹ́ bí Lúùkù 12:12 ti wí.
7: Jésù wí pé ẹ̀mí mímọ́ yóò kọ yín ní àkókò náà ohun tí ẹ̀yin yóò sọ.
6: Ó dára, gbàdúrà kí o sì bẹ̀bẹ̀ fún ẹ̀mí Ọlọ́run láti darí rẹ. Nísinsìnyí, bó bá ṣe pé ẹnìkan sọ fún ọ láti pa ẹlòmíràn tàbí kí wọ́n pa ìwọ gangan fúnra rẹ, kí ni ìwọ yóò ṣe?
0: Òfin mẹ́wàá wí pé ìwọ kò gbọdọ̀ pànìyàn, a kò gbọdọ̀ ṣe.
7: Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n lè pa ọ́ o.
5: Inú yàrá náà dákẹ́ rọ́rọ́ lákọ̀ọ́kọ́. Páàdì Joseph wá sọ fún wọn láti ka ìwé ìfihàn 21:1 láti ẹsẹ̀ kínní di ẹsẹ̀ keje.
7: Ó ní yóò nu omi jẹ́ gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ.
0: A rí nínú ẹsẹ̀ bíbélì yìí wípé àwọn kìrìsìtẹ́nì yóò lọ sọ́run rere,
7: kò sì ní sí ẹkún mọ́ níbẹ̀.
5: Lẹ́yìn oṣù méjì, ogun bẹ́ sílẹ̀ ní Tẹ̀dínsà. Àwọn ọmọ ìjọ Páàdì Joseph sì sá pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti di jọ tẹ́lẹ̀. Lẹ́yìn ọdún kan, ogun náà parí. Àwọn ènìyàn yí padà sí abúlé wọn láti bẹ̀rẹ̀ ìgbé ayé wọn padà látilẹ̀. Ọjọ́ ìsinmi àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n padà dé, Páàdì Joseph kí ogunlọ́gọ̀ àwọn ènìyàn lẹ́yìn ìsinmi.

0: láti rí gbogbo yín padà sílé ẹ̀kan sí i.
1: Bí ó bá jẹ́ wípé o kò bá sọ fún wa ni láti kó oògùn jọ láti mú lọ́wọ́. Ọ̀pọ̀ nínú ìdílé mi ni ìbá ti kú nínú igbó.

0: Bẹ́ẹ̀ni, kìí ṣe nípa agbára wa. Mo lérò wípé ẹ gbádùn eré oníṣẹ̀lẹ̀ èyí tẹ gbọ́ tán láti fi tọ́ wa sọ́nà nípa àkòrí eléyìí tá à ń sọ̀rọ̀ lé lórí tó ń sọ̀rọ̀ nípa ìdí tó fi ṣe pàtàkì láti gbáradì fún àsìkò wàhálà àti àsìkò làásìgbò àsìkò ìkọlù àtonírúurú nǹkan. Ẹ káàbọ̀ padà, ètò ìwòsàn ìrora ọkàn náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ lè pè wá sórí 0916188 7383. Tẹ bá fẹ bá wa sọrọ lórí ètò tàbí nígbà tá bá parí ètò tán, àwọn bàbá wa ti wà ń bí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ká tó lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan. Pastor Daniel Fárìndé wọn ti wà ń bí, bákan náà ni bàbá wa Pastor Sunday Ògúngbèmí, àwọn náà ti darapọ̀ mọ́ wa. Ẹ bá mi kí àwọn aráalé kí wọ́n gbóhùn yín.
1: Ẹ̀yin aráalé, mo kí yín pé ẹ ṣeun tí ẹ ń bá wa ṣe ètò wa lọ ní gbogbo ìgbà. Lágbára Ọlọ́run, agbára ẹ̀mọ yóò wà pẹ̀lú wa. Orúkọ Jésù aránà Ọlọ́run gba o.
2: Èmi náà kú, mo kí yín kú àsán. Gbogbo bá ṣe fẹ́ lọ lónìí, a mọ̀ pé ẹ̀yin náà wà pẹ̀lú wa. Ọlọ́run á ṣe aṣíwájú àti akẹ́yìn wa. Gbogbo tí a bá sọ lónìí, àràárọ̀ mọ̀.
0: Tọ́, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Pastor Fárìndé. Ìbéèrè eléyìí náà ni ó ń sọ wípé kí ni ojúṣe eléyìí tí àwọn tí wọ́n jẹ́ olórí lágbègbè lábẹ́lé, àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba lóyè lóyè lágbègbè wa, àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn gbogbo, àwọn tí wọ́n jẹ́ olórí láwùjọ, ipa wo ni wọ́n lè kó láti lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn láti gbáradì fún àsìkò wàhálà?
1: Ẹ ṣe, ipa tó pọ̀ gidi ni wọ́n ń láti kó. Bí Ọlọ́run ṣe rán Bíbélì sọ pé Ọlọ́run rán Jeremiah sí àwọn wòlíì ní Jeremiah 23, wípé ìgbé ni fún gbogbo àwọn wòlíì tí kò tọ́jú àwọn àgùntàn òun. Gẹ́gẹ́ bí ti ìjọ, Ọlọ́run retí ẹni tí ó tọ́jú àwọn ọmọ ìjọ. Tí wàhálà bá bẹ́lẹ̀, Ọlọ́run retí ibi tí wọ́n ó sá lọ, tí wọ́n rí ìtọ́jú, tí wọ́n rí ààbò. Bẹ́ẹ̀ náà ni agbègbè àìmọye ẹlòmíì ní ń bọ́ sí ipò, ipò òṣèlú ni o, ipò lọ́balọ́ba ni o, tí ò ronú kí ni ipò yìí kí ló wà fún. Kan tó gba ipò, wọ́n kàn gba ipò ni, wọ́n mọ̀ máa ń lọ káàkiri, nígbà wàhálà bá bẹ́lẹ̀ ni ó túmọ̀ pé kí leléyìí. Gbogbo eléyìí ni pé bí ó bá jẹ́ ti agbègbè ságbègbè ni, ìjà à ń jà sílẹ̀ ni, à ń jà sí kinní kan ni, ó yẹ kí ìpàdé ti wáyé kí láti jẹ́ pé wọn ò jẹ́ kí eléyìí kó di rògbòdìyàn. Ìjà ẹ̀sìn ni kò yẹ ká gbà láàyè, torí kò sí nǹkan kan tí a lè sọ, kò sí ẹ̀sìn tí a lè sìn tí a ní dárúkọ Jésù. N ta fi pé ọ̀tọ̀ọ̀tọ̀, a dẹ̀ fi ipá mọ́ ẹnikẹ́ni lórí eléyìí, ìyẹn ò gbọ́dọ̀ wá dìjà. N tí a sọ ni pé gbogbo àwọn olórí ìlú, olórí ẹ̀sìn, olórí gbogbo èèyàn ló yẹ kó ṣe ètò tí rògbòdìyàn òfin ní bẹ́lẹ̀, tí a fi máa jọ gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀. Bíbélì ní bí ọ̀nà èèyàn bá wo Ọlọ́run, á jẹ́ kó òun àti àwọn ọ̀tá rẹ̀ kan jọ máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀. Gbogbo àwa pàápàá àwa ìránṣẹ́ Ọlọ́run, oríṣiríṣi ibi tá a bá wà, kò yẹ ká máa ṣe wàásù tí ó fa ìtanú, tí ó fa ìkùnsínú, tí ó fa ìjà. Ó yẹ ká ti múra wa sílẹ̀. Tí ó bá dẹ̀ wá di pé rògbòdìyàn fẹ́ dé, dandan ni ká ti ṣe ìtọ́jú àwọn èèyàn yìí, ká ti bá wọn sọ̀rọ̀. Báà ni wọn ó ṣe bọ́, báà lẹ̀mí wọn ò ṣe ní pin, báà ni ẹ̀mí wọn ò ṣe ní bọ́ sí, ibo ni wọn ó sá lọ, ibo ni wọn ó wà. Ìgbìn nǹkan míì wà tó jẹ́ pé olóyìnbó ń pè ní natural disaster. Ilẹ̀ fẹ́ rí o, òjò òbínú fẹ́ rọ o, weather forecast oríṣiríṣi la máa ń gbọ́. Tírú eléyìí bá ṣẹlẹ̀, ó yẹ kí àwọn olórí kábíyèsí kán ti ṣètò, ẹ kúrò ń bẹ́ o, ẹ má jẹ́ kí ibi ó ba yín o. Gbogbo ọ̀nà yìí ló ti dáa, kẹ́nì kọ̀ọ̀kan kó mọ ipò tó ń fira òun sí, ipò tó ń bọ́ sí, kó dẹ̀ ṣe ètò láti dáàbò bo gbogbo àwọn tó bá wà ní kàwọ́ wa. Lórúkọ Jésù, ìbànújẹ́ ò ní tọ́ sí wa o.
0: Àmì àmì ní orúkọ Jésù. Àyẹ́ra alẹ́, àyẹ́ jẹ́ kí n sọ fún yín wípé a wà ketekete ní ojú òpó Facebook ni Splash FM 105.5 Ibadan F Ibadan si leyin e mo ri wa wo nbe ni ketekete e lanfani lati fi awon ibere yin na sibe te ba ni anfani lati pe wole sugbe je ki tun pe number na le kan si 0916188-7383. Eje kin lo sodo Pastor Sunday Ogunpemi. Bawo ni ibare ni soro lasiko lasigbo. Bawo ni o se se pataki to ati wipe kini awon isoro to le waye lasiko ti idiwo to ba deba eto ibare ni soro.
2: E se olotu. Ibani soro to se kedere ohun o dara nigbati nkan ba da pe o kude e ka to. Toro ma ran awon eyan lowo nipa pe kini nkan ton ma si ti gugu nkan ba fe dojuru so ati kilo ogun to sele ma ti fi han won won si ba won so lona kan boya won rira soju ni ile pe josin ni abi won pe ni ladugbo ni to ti ibani soro yen to ba se yi to lo dede to se kedere to wa lati ibi ti o dara a ri pe o dara a fun won ni anfani lati mo ki lo sele ati ohun ti o ye ki won se nigbati wahala ba de so eleyi won ti nile ti oyinbo ma npe ni premonition ada won ti pa won ti ni sinu ati ohun ti o ye ki won se ati ibani soro to dara kede e ti o ba dara to je pe ibani soro yo wa lati bi to ye ko ti wa o dabi aye so so o ma nda irukerudo o ma ndale iberu ati pe opolopo awon mi asise o le wa to le je ko fa ipara ipanilara nigbati wahala bade so oluwa ran wa lowo bible si fi di awon ile na mule ni we corinthian kini 14a o ni nitori bibere ba fun ohun ti ko daju onitani yo mura si ogun iwe owe na tun so ni 13:17 o ni iranse boburu a subu sinu iwa boburu sugbon iko oluto ni ilera owe so ba kan na ninu iwe owe 18:13 o ni eni ti o ba da won oro ki o to gbo won ni iwa omugo ni ati itiju ni fun so gbogbo nkan ati ni imura sile igbaradi pe bo se nlo bo se nlo oluwa ran wa lowo a ni ri wahala
0: amen ni oruko jesu a je ki won para sodo baba wa pastor Faride kini awon ona eleyi to ja fafa te fi ro wepe awon molebi won fi le wa papo won fi le ma kan si ara won ni lasiko ti eto ibare ni soro yi to ba denu kole tabi ti won ba gbe gidina wepe e le koja ladugbo ba e le lo sibi e le lo sohun awon ona wo lo ja fafa to e pe awon molebi won fi ma kan si ara won
1: iyin to sele ni wepe o sese tori ibere yi o ofisi ke oloyin bo pe ni extreme bad case ti o si network ti o si kankan ko si be se bara yin soro yin to se pataki ni pe nigba ton ba npale mo ni gbogbo molebi yo ti se adehun ibi ba lati pade o eduo si bi bayi o aduo de yin o eduo de wa o e ma kanju kuro nbe o tori ibere yi o so fun aye pe ko si ero bani so ta mu dani ko sise e ba la se rira won ti wa mole won je ka koja igba mi wa na ni ilu ton ma se koni le ogbele tori ka ku gboro jade ko gboro se kini kan ko wa tun di pe a tun le pera wa iyen ni pe ko to to akoko yi o ye ki ebi ti mura sile pe ibo lati pade agomelo la pade ibo la wa tẹni ba kọkọ debẹ ko duro de wa ko ma ro pe awa mo mo gba ladua idamu ati wahala ti o koje mi wa koni de ba wa ta ba ri ogbon kogbon ti ogun esu to fe fi da lu waru to fe fi da ye waru to ba fe fi se ni kokan lese agborun yo ba wa teri o
0: amen amen ni oruko jesu e je kin tun para sodo pastor Ogungbemi bawo ni o se ye ki awon agbegbe ki won se akoso eto ibare ni soro pelu awon ile ijosin yala ile ijosin telesin christian ni tabi telesin islam ni awon ajo to je ti aladani awon ajo eleto abo tabi awon ti won je alase ni agbomi ti ijoba lasiko lasigbo yi bawo lo se ye ki awon agbegbe yi ki won se akoso eto ibare ni soro pẹlu awon lajo lajo bayi at awon ile ijosin yi
2: on ibani soro je ko ma gba ona to to ati ona ti eyan gbe to ni igbekale ile ni pe gbogbo oro ti won ba ma ba won so gbodo ji odo awon alase gbodo gba do bayi lati church ni church gan o le gbe oro kan jade la je pe won mo ki lo nlo pelu awon to wa ni joba ati mosalasi na atawon ton pe ni onise aladani da ngo gbogbo won a ri pe oro won gbodo papo to rasiko yi o lege eyan gbodo so nkan to je pe won to so gan won tun gbi bi pe treason ni pe o tun fe da nkan runulu o tun fe so gbogbo egbe awon asaju ye ki won ma pin iroyin ati ko si ma se ase ayewo awon iroyin dada so ifowo so opo gbodo wa pelu won atawon alase lati ri gbogbo nkan to ba so pe ye a kolu ofin won ta nso yi o o se ko ri ni won o si gbe gbodo je ki eti awon ara ilu o di eti omo ijo eti ara adugbo ko gbodo ti nkan to nlo oluwa ran wa lowo ki won le yera fun gbogbo awon idarudapo tabi sise ohun kan ni ona ti o dara tabi to lodi si ijoba so gbogbo eleyi ye kon won se kini won a bara won sise papo ode won si ma yera won tori we room na so ori keta la se kini oni je ki gbogbo okan teri ba fun awon alase giga to asiko yi agbodo da nkan si pe je ko ma ba ti won lo wa la won poju e ja se bayi ni eyan tun le ko wa la fun re olorun ran wa olorun ni sise loruko jesu
0: amen amen loruko jesu en kan to ba fe pe wa e le pe wa sori number yi 0916188 7383 le kan si 0916188 7383 oda ajeki atesiwaju iru awon oro wo ni ko ye ki awon eyan o ma se atankale re lasiko wahala lati ba fi le dena iberu bojo tabi asigbo tabi ede ayede tabi kaya soke iru awon oro wo lero wipe ko ye ka ma fi sita
1: ese awon oro ti o ye ka ma fi sita ni awon iroyin ti o ti awa gogon funra wa ti a le fi di emule je pe won ni ni okolopo ni mo nse oro gbo oro okere won ni ti o ba de le kan yo de kan oro keji ni pe awon oloyinbo n pe ni controversial statement itinto to le daja le laarin wa kan be sin pariwo e ko so dija awon gbolohun kan wa mi fe la mole be street an gbolohun kan wa to ye pe laarin esi kan si keji ede ayede ni ariyan jiyan ni ni gbogbo gba iru eleyi ko ye ko wo wa ito tu wa nbe na ni pe even laarin onigbagbo gan denominational crisis emi ni eleyi ijo wa o gbodo wo bata wole eleyi ko si to se o le ma bori o le ma se kini kan gbogbo awon in to le da wahala le laarin wa ko ye ke a so ko ye ka de wo ni wa ito de je buruju nbe ni pataki ni wipe keyan ma so iroyin ti o lese nle ti eyan o le fi di emule to je pe won kan so fun wa baba na kan gbo lo a kan gbo ni oko soju wa loruko jesu ibi oni ba wa o gbogbo ona ti olorun ba fe gba lati tun wa se gbogbo wa a jo gba tun se o
0: amen amen ni oruko jesu le kan se eyan ara le eni te ba se n darapo mo wa ni ikoni yi splash fm 105.5 eto tem gbo lowo ohun na ni eto iwosan irora okan lati owo egbe bibeli ti nigeria tamosi bible society of nigeria esi lanfani lati pe wa sori 0916188 7383 te ba ni ohunkohun eleyi te fe ka jo jiroro ka jo so boye ni ohun kan ti o ti di eru jeje siyin lara tabi ti o n da yin laamu lokan e pe wa ke je ka jo so asi ni gbagbo wipe ni pase Jesu Kristo Oluwa wa na ni yo ni yanju e je ki n pada sodo pastor Ogungbemi bawo ni awon to ba je wipe ori koyo bawo ni won se le fi bi bo se ri lara won bawo ni won se le fi han lásìkò wàhálà lọ́nà tó jẹ́ wípé yóò mú ìwòsàn bá ọkàn wọn ju eléyìí tó tún dá wàhálà sílẹ̀ lọ.
2: Ẹ ṣe olótú. A rí pé ó yẹ ká gba àwọn tó bá ní ìṣòro tàbí ó ti la ìṣòro kan kọjá, ká gbà wọ́n láyè, ká sì gbà wọ́n ní ìyànjú láti sọ ohun tí wọ́n là kọjá. Torí inú jì gẹ́gẹ́ báyẹn ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ni ò bá sọ kí ló ń tó ti là kọjá àti kó sì kó sọ fẹ́ni tó gbẹ́kànlé ẹni tó mọ̀ bóyá pásítọ̀ wọn ni olórí àdúgbò wọn ni tó le ba tó jẹ́ pé láti pàṣẹ àwọn yẹn ó lè dọ́jọ́ àwọn ìjọba tàbí àwọn tó yẹ kó kàn. So gbogbo nǹkan yìí á fún wọn ní àǹfààní láti le sọ síta. A sì bá wọn kẹ́dùn bákan náà kò ṣe pé bá torí ó ti ṣẹlẹ̀ sí wọn àwa ti ríra wa bí gbàká ní àwa ni a mọ̀ ṣe. Èyí náà bá wọn kẹ́dùn wọn ní ká bá wọn sọ̀fọ̀ níbi tí ó yẹ kí wọ́n sọ̀fọ̀ ká sì bá wọn kẹ́dùn. So Ọlọ́run sì ràn gbogbo wa lọ́wọ́. So ìmọ̀ràn téèyàn ó fún wọn ni pé ohun tí wọ́n rò pé ó lè jẹ́ bí ìrànlọ́wọ́ fún wọn, wọ́n ní àǹfààní àti sọ síta. Ṣùgbọ́n ẹlòmíràn nǹkan tẹ́lòmíì máa sọ síta ni nǹkan tó máa dàbí gbàkadé mo fẹ́ gbẹ̀san ni. Kò gbọ́dọ̀ jẹ́ nìkan pé èèyàn fẹ́ gba ẹ̀san. Ọ̀rọ̀ pé kéèyàn orí ìwòsàn gbà pé kán ti ràn án lọ́wọ́ ni. A wà nílé ayé láti ran lọ́wọ́. Àwọn Yorùbá náà máa ń sọ pé awo ló ń gbàwo nígbọ̀wọ́. So bó ṣe rí náà tí ẹni tó bá rẹ́rìn ká bá rẹ́rìn, ẹni tó bá ń sunkún náà ká bá sunkún ni bó ṣe rí láyé èèyàn ní dánìkan ró. So bó ṣe kórí náà ìwé Samuel gan àbí sáàmù orí 62a ó ní ẹgbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn ẹ tú ọkàn yín síwájú rẹ̀ Ọlọ́run ni ààbò wa. Ìwé Jákọ́bù náà sọ the same thing ní orí kìíní 19-20 ó ní kí gbogbo ènìyàn yára láti gbọ́ kí ó lọ́ra láti sọ̀rọ̀. So àwọn nǹkan àwọn bíbélì tó fara pé àsìkò nǹkan tẹ́nìyẹn ń bá kọjá nìyẹn kákan máa rò pé akọ̀débẹ̀ àwọ̀ náà sí àárín báwọn kíní kan tí wọ́n láti rí pé a pẹ̀tù sí nǹkan tó ń lọ a sì jẹ́ kí ohun tó wo ní ọkàn rẹ̀ kó di fífúyẹ́. Olúwa yóò ràn wá lọ́wọ́.
0: Àmì àmì lórúkọ Jésù. Ṣùgbọ́n báwo ni gbígbáradì nípa ti ẹ̀mí báwo ló ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn láti ní sùúrù láti ní ìrètí àti láti ní ìfọ̀kànbalẹ̀ lásìkò wàhálà tàbí ìkọlù tàbí àsìkò làásìgbò ohun pàjáwìrì?
1: Ẹ ṣe eléyìí jẹ́ pàtàkì pàápàá fún àwọn onígbàgbọ́. Ọlọ́run wọn bó ṣe máa ń ṣe nǹkan tiẹ̀ ó dẹ̀ ti ṣèlérí fún wa pé òun ò ní fi wá sínú òkùnkùn. Òun náà la ṣe ní orí ọ̀fẹ́ láti ní bíbélì láti kà láti mọ tí ń bọ̀ ń jọ wájú. Àǹfààní yẹn yọ ọ́lẹ̀ dáadáa. Ọlọ́run sì fi àwọn ìránṣẹ́ Ọlọ́run tì wá lẹ́gbẹ̀ẹ́ láti mọ ṣàlàyé fún wa. Olóyìnbó ń pè ní spiritual preparedness pé káàtì múra sílẹ̀. Àpẹẹrẹ ńlá tí mo fẹ́ kọ́kọ́ fún wa òun ni ìwé Ẹ́sáyà orí 32:1 ẹsẹ̀ kínní. Ọba Ẹsíkáyà lọ́lọ́run pè ń bẹ̀yẹn pé ọba Ẹsíkáyà o ṣe kú iṣẹ́ ìránṣẹ́ o palẹ̀ ilé rẹ mọ́ o àsìkò ti tó láti máa bọ̀ lọ́rùn o. Ọlọ́run ti sọ fún gbogbo wa gbàdúrà tó yí padà is a second thought but Ọlọ́run ti sọ fún pé múra lẹ̀. Bẹ́ẹ̀ náà ni níṣe nínú ìṣe àwọn apọ́sẹ̀lì orí 20 lásẹsẹ 25 Acts of Apostles 20:25-31 ibẹ̀ ni Paul ló ti ń sọ fún àwọn ènìyàn pé òpin ti fẹ́ dé bá iṣẹ́ ìránṣẹ́ òun òun dẹ̀ ti múra sílẹ̀ ó dẹ̀ kìlọ̀ fún gbogbo àwọn èèyàn. Àwọn míì gan wọ́n sympathize pẹ̀lú ẹ̀ bó mo ṣe ń lọ yìí o kò lẹ́kìlẹ̀ kó ń padà wá mọ́ o. So tí mo sọ ni pé spiritually Ọlọ́run ti múra wọn sílẹ̀. So láyé ìsìnkẹ́rẹ́ gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì ó máa ń sọ fún wa tí wàhálà bá ń bọ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí. Àwọn òyìnbó náà wọ́n ṣe ṣe ballistic missile wọ́n tún ṣe anti ẹ̀ náà ti mọ gbogbo ibi tí ó gbà kọjá wọ́n ti mọ gbogbo ẹ̀. Ọlọ́run múra ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ fún gbogbo gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ eré oníṣe tí a ti gbọ́ yẹn ẹ̀rìn pé ìwé òwe orí 22:20 ẹsẹ̀ kẹta ó ní ọlọ́gbọ́n ènìyàn ó múra lẹ̀ dé wàhálà. So èèyàn gbọ́dọ̀ múra sílẹ̀. Tí mo wá ń sọ ni pé ohunkóhun tá a bá lè máa là kọjá nílé ayé kì í ṣe pé àìnígbàgbọ́ kọ́ o kíyàn ti múra ẹ̀ sílẹ̀. Kinní kan fẹ́ ṣẹlẹ̀ ni kinní kan lẹ́kìlẹ̀ kì í ṣe pé èèyàn rò burúkú kíyàn ti mọ̀ pé ko ti mu okan re pe o likely ko ri bi ele omo to lo se danwo ni ona meji lo gbadọ bo si pass or fail bo ba ti mura sile to ehe olodun le ko yo imi si wa to je pe won le ni ati exam paper ati number awon ori kankan eh omo to mo we dada o ma so pe ko gbo ko gba kankan mo gba ladua toroko jesu ibi oni ba wa awon orun to ntoju wa ko ni fi wa sile olodun to nda bo ebo wa ko ni ko wa sile o
0: amen oroko jesu e je ki to pada sodo pastor ogungbemi sugbon kini awon ilana eleyi ti bibeli fi lele fun wa nipa ti igbagbo eleyi to nko wa ba se gbaradi ati lati ni lati gbaradi fun awon asiko ipenija bayi sugbon o eleyi to se pataki julo naa ni lati fi ni igbagbo ninu olorun fun okun ati abo awon ilana wo ni bibeli fi lele fun wa ni awon agbon mi bi
2: e se olotu
0: e se ke sare gbe ipe yi bo te sile je pe ke se number ta fi sile sugbon e je ka wo nton fe ba wa so hello
3: hello
0: e kuro le o
3: apo le o
0: e se o lati bo le se npe wa oruko yin
3: gbenga ya to so fu e me ni gbenga ya to yo si ofo ni
0: se ti ri ba
1: nanda
0: awon kan ti a se kin fe gbe awon ipe minu to ta ba gbe yo da be ni pe won pe wa agbe number sugbon eni kan to ba fe pe sori eto yi 0916188 7383 oun na ni number te fi pe wa sori eto eleyi eto iwosan irora okan oun na ni eto te n gbo lowo e ba wa tesiwaju
2: e se olotu so awon ilana ti bibeli fi lele nipa awon ipenija ta o ri ile aye ati bo la se le ni olorun gege bi agbara ni pe o jesu na ti so fun wa kedere pe awon onigbagbo yo dojuko isoro sugbon o tun da won loju pe alaafia ti isegun wa ninu re so inu we johanu ori ke 1633 ori ninu aye e o ri iponju sugbon e tuju ka tori pe kini on ti segun aye so iwe samu gan na ori ke 3419 o ni opolopo ni iponju olododo sugbon oluwa n gba ninu gbogbo won 2 Timothy 3:12 oni be ni gbogbo awon ti yo wa laye ni iwa bi olorun ninu kristi jesu yo jiya inu ni bi ni so gbogbo le ti wa nu bibele to je pe te ba ka bibele daada to si ye aha ilana tolorun ti le ko so pe ko ni si wahala sugbon ti wahala ba de o ohun wa pelu wa oro re na si nlo so Oluwa ma ran wa lowo. Ehe, tori.
0: Hello. E kuro le o. A ngbo yin. Hello, a ngbo yin o.
4: Ike bi bere se do ba baba wa le tori. Ko ba je pe nkan kan se mi. Mo wa ni bi won ti ma pa yi.
1: Oyo won ti pa ma ti pade. Ngba ta yan ba wa ninu ile ti won ni kan gboro jade won gboro wa nbe amo ti o ba di wi pe rogbodiyan pari won gboro la dehun bi ton ti pade boya ne ti o ti wa wa lati ngba yen o won le pera won e se
0: e se nko oya e ma ba wa salaye lo ba
2: eh so gege mo se so le kan iwe samu na so 91:1-2 oni eni to ngbe ibi ikoko gago yo ma gbe abe ojiji olodumare emi o so nipa ti oluwa pe ohun ni abo ati odi ati agbara mi ati bebe lo so ko so pe ko ni si wahala sugbon nu wahala o wa pelu wa gege bo se wa pelu awon omo iberu meta ninu ina bo se wa pelu danuel ninu iho kinihun oluwa wa pelu wa ta ba ti duro ti oluwa
0: Amin, e se nko. Ah, sugbon bawo ni olukaluko? Bawo ni a se le ni igbe aye eleyi to je ti o rinle nipa ti emi eleyi to fi je wu pe yo ma je bi igbaradi fun wa ati eleyi to fi ni je ki ese wa ko ye tabi ki wahala o de ba wa lasiko eleyi ti awon lasigbo yi to ba de lojiji nigba ti a ni ireti re
1: e se in to sele ni wi pe bibeli so fun wa yi pe ka gbekele olorun ka gbekele olorun the elomi o le ali like e o le ma ran wa lowo amo igbekele ni olorun lo se pataki inu iwe sam o po lai moye igba ti eri me pe David no ngbekele olorun se omo kekere to lo koju Goliath pelu roba to fi ta roba si se iyen lo ma ni ohun lagbara tabi Mose ti o mu nkan ogun dani to wa le ti okun pupa ti o ni brickler ti o ni caterpillar ti o se titi fun won lojiji ti le pin ya iya won yen lo ma mo idiri e lati gbekele olorun iwe awon ba keji ori keji din logo ese karun o ni ka trust in God ka gbekele olorun be na ni David ni lai moye gba ninu 2 Samuel 22 verse 3 David ni olorun ni abo ohun o ni apata ohun ohun lo ngbekele ohun lo ntoju to nse ngbogbo fo ohun eyi le je ka mo daju wi pe gege bi eni kokan agbado fi gbogbo kan wa tan olorun lati mo pe ohun lo ma se ngbogbo fun wa e ma se mi gba o ona kona lolorun le gba o le sokale fun ara re bo se se ni esodu ori keta ese keje to lo nso kale o le ran angeli bi ti peteru o le ran ara lati orun wa o le ran mo ya wa o le ran ta wa ona kona to lohun ba fe gba e ma ja di olohun lowo ka mo in to se pataki be ni pe ka mo pe olohun nikan lagbekele ni gbogbo gba lati mu alaja loruko Jesu agbarun yo mu alaja o
0: amen loruko Jesu e je ki pada sodo pastor Ogungbemi ona wo ni adura si sisin olorun yiyin olorun ki ka bibeli ati gbogbo awon ohun ti o le se ran lowo fun wa nipa ti emi bawo lo se le ran awon eyan lowo lati dojutu iberu lati dojutu ibanuje ati awon nkan mi eleyi to ma nyoju lasiko isoro
2: ese olotu a ri pe adura ohun ni ibere ati opin irin ajo mo nigbagbo ati en to ba gbekele oluwa ko si adura seti adura je nkan to ma nje ki iberu ati gbogbo nkan ko kuro ninu wa ta ba ti le gbadura si olorun ni ka to so olorun ti gbo ni ka to ke pe ohun olorun ti se so agbara olorun le so ijosin ohun dari okan wa si olorun boya nkorin so olorun ni a ba nlo sile ijosin ni o ma njo kokan wa ko sumo olorun ka si ma se wo ka wa ni iduro sisin pelu re nigbati asaro lori iwe mimo to ba wa sinu okan wa a ri pe otito ati be se iwa bi olorun o ma je tiwa ti wahala ba de nko oro olorun ta ti sasaro lori e oro olorun ta ti mo yen o ma je ki wahala yen ko ma to bi awon yen belo mi se le ro ko le to ko ni to be fe ni to ba wa bi olorun iwe Philippi ori ikerin 6 to 7 o ne ma se aniyan fun ohunkohun sugbon ninu ohun gbogbo nipase adura ati ebe pelu ope e je ki a fi ohun gbogbo ati bere wa ka so fun olorun o ni olorun alaafia na yo se kini yo pa kan wa yo kan po wa ati ero wa mo ninu Kristi Jesu ori keje niyan so we sam na so ori 34 verse 4 o ni mo wa oluwa o si gbo temi o si gba mi kuro ninu gbogbo iberu mi so ko se ni ti iberu le de ba ta ba kepe olorun yo gbo wa egbe kele nigba gbogbo eyin eniyan e tu okan yin si waju re gbogbo eleyi ni iwe mimo so ninu iwe wa Psalm 119:97 o ni ha bawo ni mo se feran ofin re ohun ni asaro mi ni gbogbo ojo ti a ba n sasaro ni oro olorun ta n korin ta n ba isin papo a ri pe o ma n fun o ma je ka ni igbaradi fun ojo ibi oluwa ran wa lowo
0: ami alakotan lori eto yi loni bawo ni awon ile ijosin bi ile ijosin tomo leyin kristeni awon agbegbe onigbagbo àwọn tí wọ́n jẹ́ olórí nípa ti ẹ̀sìn báwo ni wọ́n ṣe lè ṣe àtìlẹyìn fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ti la làálàá yìí kọjá nípa ìròrí wọn àti nípa ìgbé ayé ní ti ẹ̀mí wọn lásìkò ṣáájú lásìgbò lásìkò lásìgbò àti lẹ́yìn tí wàhálà yìí tó bá ti wá tán ti mórí bọ́ báwo náà ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún wọn àti àtìlẹyìn.
1: Ẹ ṣe bẹ̀bọ̀dà tí kò wá ti lọ láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé eléyìí àmọ́ tí ó jẹ́ kókó ibẹ̀ ni wípé gbogbo olórí kọ̀ọ̀kan ìbàjẹ́ olóṣèlú ìbàjẹ́ ní agbègbè ìbàjẹ́ kábíyèsí ìbàjẹ́ pastor archbishop ni kò mọ̀ pé iwájú tá a bá fi wọ́n sí la fẹ́ máa bá wọn. Ọlọ́run sọ fún Joshua wípé ìwọ gbọ́dọ̀ bẹ̀rù ìwọ gbọ́dọ̀ sójó ẹnìkọ̀ọ̀kan lóde wà nílò agbára Ọlọ́run láti tì lẹ́yìn bí ìbáṣe orí ọ̀fẹ́ Ọlọ́run tó lè tìyàn lẹ́yìn láti lè ti ròyàn lágbára tí ò ní gbà kí òkùnkùn kọlu yàn tí ò ní jẹ́ kí ọ̀tọ̀ gbẹ̀mí èèyàn ó ṣòro ṣe láti ṣe adarí. Mo mọ̀ pé Ọlọ́run tó yan ẹnìkọ̀ọ̀kan sípò níbikíbi tó yàn wá sí yóò fún wa ní agbára láti lè darí àwọn ènìyàn lásìkò rògbòdìyàn ni o ṣáájú rògbòdìyàn ni o lẹ́yìn rògbòdìyàn ni o agbárun yóò mọ̀ di gbogbo wa mú o. Ẹ ṣe
0: àmì àmì ní orúkọ Jésù. Tó ẹ̀yin ara lẹ́yìn bí náà ni ètò yìí yóò roke sí lónìí ó sì ṣe é ṣe kí ẹ mọ́ gbóhùn wà lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹṣin wa tó tàdí mẹ́yìn ni agbára náà ló lọ mú wá àkọ́tún ètò yìí ó sì ń bọ̀ ní ọ̀nà tuntun lágbára ní ọ̀nà eléyìí tó jẹ́ wípé a tún lè máa láǹfààní láti kàn síra wa dáadáa ṣùgbọ́n o eléyìí ò di wa lọ́wọ́ láti má máa pè ní ìgbàkúùgbà tẹ bá nílò ìrànlọ́wọ́ àbí ní ìgbàkúùgbà tẹ bá nílò àmọ̀ràn ẹ má gbàgbé nọ́mbà wa 091-61-88-7383 òun ni nọ́mbà tẹ fi lè pè wá tí jésù bá fa bíbọ rẹ sẹyìn á tún pàdé láyọ àti ní àlàáfíà ẹyin bàbá ẹ bá ń dágbére fún àwọn aráalé.
1: Ẹ̀yin aráalé adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ bá bá ìdùn náà délẹ̀ o lágbára ọlọ́run agbára ẹ̀mí wọn yóò máa mú apàdé láyọ̀ o.
2: Ẹ ṣeun púpọ̀ pé ẹ bá wa bá ìtò náà débi tí a bá dé yìí gbogbo ọ̀rọ̀ ọlọ́run tí a sọ náà kọ́ yóò ṣe sódodo nílé ayé wa o.
0: Àmì Tẹ́bílàdé àlòkò òun náà lorúkọ ti tèmi ó tún dìgbà kan náà ìrìn òkú.

0: ìlú Ìbàdàn. Ìlú ńlá ni. Tó sì jẹ́ wípé kò sí ìlú náà, eléyìí ta lè fi wé ìlú Ìbàdàn. Ṣé nípa ti oyè jíjẹ ni? Ṣé nípa àwọn nǹkan tó jẹ́ àkọ́kọ́ ni? Àbí kí ni kan náà tẹ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nípa ìlú Ìbàdàn tí kò ní máa mú kóríyá bá gbogbo wa? Yálà ẹni tó jọmọ bíbí ìlú Ìbàdàn ni, tàbí àwọn tí wọ́n gbé wá wò nílùú Ìbàdàn táwọn náà ti wá gbọ̀rọ̀ gbèjìgẹ̀ sí ìlú Ìbàdàn. Mo kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí. Temilade Aloko òun lorúkọ ti tèmi. Ètòkè Ìbàdàn ti tòní, ó jẹ́ bí ọjọ́ mélòó sí ìgbà tí a ṣe ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tó ń sọ fún wa wípé àkànṣe náà ni yóò jẹ́ láti sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá sì sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà, kò sí bá ṣe ní sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn. Torí ìlú Ìbàdàn jẹ́ ìlú kan gbòógì, eléyìí tó jẹ́ olúùlú ẹkùn ìwọ̀ oòrùn lórílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí, ó di dandan ká sọ̀rọ̀ nípa òmìnira tá a gbà ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò yìí. Mo kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí. Àlejò mi lónìí náà ni wọ́n sì jọmọ bíbí ìlú Ìbàdàn. Wọ́n jẹ́ olóyè ní ìlú Ìbàdàn tí wọ́n sì ti ṣiṣẹ́ takuntakun ní ẹ̀ka eléyìí tí wọ́n yàn láàyò. Ọ̀jọ̀gbọ́n ni wọ́n, tí ó sì jẹ́ wípé odú ni wọ́n, wọn kì í ṣe àìmọ̀kún lóko nílẹ̀ Ìbàdàn, ní ilẹ̀ Adúláwọ̀ àti káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ṣùgbọ́n kó tó di wípé màá dárúkọ wọn, ẹ jẹ́ ká fẹsẹ̀ ra jóná nígbà tá a bá padà dé. Ètò òkè Ìbàdàn ó ń tẹ̀síwájú. Splash FM 105.5 òun náà ló ti ń gbọ́ wa. Ẹ kú ìkàlẹ̀.
1: Hello, Superstars!
2: Are you ready for the smartest showdown of the year?
1: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
2: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't make

0: river don't land again, oh.
1: Since day one of the Ember winning galo, it been common for September people pack money tire. Money where enter people hand up till now, they never feel to believe them. The train don't start again, oh, start again, oh. In the honor like this, no looking back.
2: Money make the world go round.
1: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash pot. Money left, money right, money center. If you want play today, Oya carry your food right now. For Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit the bust, enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board, nine license.
0: The Ember winning galore. I must to cash my own world. Shoty cash, yeah. Nutty cash, yeah. Yeah.
3: Ẹjọ́ ẹ fún mi ní lájì go.
4: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
6: Koko lori radio yin
7: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
8: Fún ara màdà ètò
7: tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
9: splash.
7: Aminat Adetun Badman Smart Fala ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kai. Oh my, shiregede.
10: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
11: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
12: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
13: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step to towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possible possibilities beyond imagination.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
15: Oke Ibadan Lembo lori Splash 105.5 FM.
16: Mo kí kaabo padà sórí ètò Oke Ibadan ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ngbà tá à ń lọ lẹ́ẹ̀kan, mo sọ fún yín, mo ní wípé àlejò mi Odú ni wọ́n, wọn kì í ṣe àìmọ̀ fún olóko, olóyè ilẹ̀ Ibadan, òun náà sì ni wọ́n. Wọ́n sì ti kó ipa ribiribi sí ìdàgbàsókè ti ilẹ̀ Ìbàdàn. Lónìí, mo ní àǹfààní láti jókòó papọ̀ pẹ̀lú ọ̀jọ̀gbọ́n David Olúsọjí Adéjúmọ̀, tí wọ́n jẹ́ ajírọ́ba gbogbo ilẹ̀ Ìbàdàn. Ẹ káàbọ̀ sórí ètò Oke Ìbàdàn.
17: Ẹ̀lẹ́ wọ̀ ẹ̀yà ralé ẹ̀pẹ̀lẹ̀ ọ̀tẹ̀ mẹ́ra dé ṣe ogun oríkè mi. Oríkè tí ìsanwó fún.
16: Ẹ pè ṣe takuntakun.
17: Ẹ ṣe ọlọ́run.
16: Mo rò pé ẹ̀kọ́ lẹ́kẹ̀ẹ́sán tẹ́ wà gbádá.
17: Ẹ ta bá wà nínú ilé báyìí, ó yẹ ká tiẹ̀ máa kára fúyẹ́ díẹ̀.
16: Bẹ́ẹ̀ni.
17: Ìwàgbọ́n náà kọ́ ni gbogbo ẹ̀ yóò mọ.
16: Mo tó wá ṣe tu fìlà yìí o.
17: Bẹ́ẹ̀ni, a ní ká fi. Ìfìlẹ̀ eléyìí yẹ pé táwọn òyìnbó bá ń pè é nígbà yẹn wá ní bólà. Ṣùgbọ́n àwa náà ní àìsíbàlà dásì.
16: Ẹjọ́ ọ̀dọ́ sì wà lára yín
17: lórí. Ọ̀dọ́ sì lè mí o, ẹ̀yà bàbá lè.
16: Wọ́n jẹ́ àlọ sí oko rọ́sí.
17: Wọ́n lọ kó kankan.
16: Ẹ ṣeun gan, ẹ káàbọ̀ sórí ètò Oke Ìbàdàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, inú mi dùn wípé ètò Oke Ìbàdàn tòní ó ṣe kòǹgẹ́ pẹ̀lú àsìkò eléyìí tá à ń ṣayẹyẹ òmìnira ọdún 1966 years tí a gba òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú àkọọ́lẹ̀ tí mo ní lọ́wọ́, wọn kò bẹ́ẹ̀ bí ẹwà bí ọmọ ọdún bíi mẹ́rin àbí márùn-ún lásìkò tá a gba òmìnira. Ẹ ní ìrántí nípa bí gbogbo ẹ ṣe lọ lọ́jọ́
17: náà. Mi ò tí ì ju ibi ọmọ ọdún mẹ́rin lọ.
16: Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí ìpalágba. A lè sọ wípé ẹ̀yin lẹ jẹ àǹfààní orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Torí ìgbà tá a gba òmìnira, a bọ́ sínú ìtura ni, a bọ́ sí ìṣèjọba tuntun, a bọ́ sí àkóso eléyìí tó jẹ́ wípé ó jẹ́ tuntun. Mi ní sọ wípé àjòjì ó jẹ́ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dàgbà sínú ẹ̀ ni. Kí ni àwọn nǹkan eléyìí tẹ̀ lè sọ ní àsìkò náà, eléyìí tó jẹ́ ohun mánigbàgbé orílẹ̀-èdè Nàìjíríà ká ti pàdánù lásìkò yìí?
17: Nígbà tá a gba òmìnira, àtìgbà la ti bọ́ sí wàhálà. Èmi ò rí ìgbádùn kankan tà ní láìgbà tó gbòmìnira. Nítorí pé èmi kéré, nígbà tó fẹ́ máa gbọ́njú mọ nǹkan tí ó ń ṣe, orí nǹkan tí àwọn òyìnbó tí wọ́n ń pè ní confusion. Rúkèrúdò òun làwọn dàgbà sí nígbà tí àwọn olóṣèlú tí wọn gbàjọba lọwọ àwọn gẹẹsì tí wọn dojújà kọra wọn bí Yorùbá ṣe ń tako Hausa, Hausa ń tako Yorùbá, Hausa ń tako Igbo. Ló dé pé kí jìnnìjìnnì kó máa bá gbogbo tọmọdé gbà tí wọn fi gbé ọdún márùn lẹyìn àgbà kó jẹ tó pé ọdún márùn lẹyìn ìgbà tá a gbòmìnira. Àti ìrì tí wọ́n ti ń dáná sun ilé, wọ́n dáná sun àdúgbò, àwádẹ̀ kéré. Ká tó mọ̀ọ́kọ́ tó ń ṣẹlẹ̀, a ti ń rí àwọn ti ń yìnbọn. Káàrọ̀ tó ń ṣẹlẹ̀, a ti rí sójà tó ti by 1965, sójà ti bẹ̀rẹ̀ sí kilẹ̀ káàkiri. A ti ń gbọ́ ròyìn pé wọ́n pa ilé, wọ́n pa Tọ̀hún, wọ́n pa Kítọ́lá, wọ́n pa Bàdà. Irú òmìnira wa nù láti ìgbà náà títí dìsìn. Ìgbà wo ni a lè sọ pé Nàìjíríà wa wà nínú òmìnira, nínú àlàáfíà, nínú ìsinmi? Gbàdájẹ̀ tún bẹ̀rẹ̀ sáà ti ìjọba tiwantiwa yìí la lè sọ pé nǹkan lọ déédéédéédéé. Ṣùgbọ́n òmìnira yẹn kọ́ ló fún wa ní ìtura tí a lè sọ pé bóyá àwa ní òmìnira yẹn ó dá.

lóko ẹni mò ń ké gbogbo lólùfẹ́ ètò yìí lóko bàbá wa ọba adébáyò àkàndé túndé ọláwúwo ọ̀gá wa pátápátá níbí olóòtú ètò yìí ṣeun ọmọ akínọlá. Ọtúnba Isaac Adeyinka ló kọ mi Dókítà Isaac Adeyinka ọmọ mòró àtẹ̀tẹ̀ kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀. Ní mò ń kí gbogbo ẹ̀yìn èèyàn wípé ẹ̀ka alẹ́ lónìí. Kátó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ talẹ́ tẹ̀ní. Mo fẹ́ kẹ́yìn èèyàn. Ẹjọ́ ẹni tó bá ní sinimá yìí lọ́wọ́. Mo fẹ́ kẹ́ yọ̀ǹda rẹ̀ fún mi. Towótowó ní ń sì fún yín. Àwọn sinimá tí Kọ́ládé Àlàbí ti ṣe bí ìrù ọká. Olówó pósí ògìdán tọkọtaya ẹni tó bá ní sinimá yìí nílé ẹjọ́ nítorí ọlọ́run ọba mi òkè bí n ò fún yín lówó ń fún yín ní 10,000 ẹnikẹ́ni tó bá ti ní sinimá yìí lọ́wọ́ ẹjọ́ ẹ pè mí kẹ wá fún mi 080-64-6400

ìfẹ́ wà láàrin ọkọ àtìyàwó tí wọ́n sì fọmọ síléèwé tó dáa. Ọkọ ọ̀ní ni máa ń pe ọkọ rẹ̀, ìyàwó ọ̀ní ni máa ń pe ọkọ ẹ̀. Kò sí ìbútán lè bu ọkọ rẹ̀ lẹ́yìn tí ò ní sọ fún. Àwọn èèyàn kan kàn tiẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ pẹ̀lú ìyàwó. Yà máṣá yọ sọ fọkọ ẹ̀, ò rí bọ̀ dálágbájá ni. Èrí tí mo rí wọn lónìí, èrí tí ò kàn tiẹ̀ ṣe ni, a ti tẹ́ lọ́wọ́ mi, ǹjẹ́ kí ló dé? Kírú wọn máa dẹnu kọ mí pa àwọn ọ̀fẹ́ mi, irú kíní ń bẹ ń bẹ̀. Ọkọ ni kò sí obìnrin tí wọn yìí dẹnu kọ, òun ló sọ fún wọn pé kò sáàyè mọ́. Kò sóbìnrin tọkùnrin ò lè dẹnu kọ láyé, kódà gan bí ìṣèyàwó ilé. Wọ́n lè dẹnu kọ pé madam mo dẹ̀ láìkí yín, ìwọ lọ sọ pé tó bá jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ti lọ́kọ báyìí. Ìwọ ló fi èsì tí yóò mú àpọ́nlé wá fún ọ àti àpọ́nlé fún èmi tí mo jọkọ rẹ̀. Bí èèyàn ti ṣètò ìrìn àjò nílé ayé nìyẹn o, ìrìn àjò ìfẹ́. Ṣùgbọ́n ìfẹ́ wọn ń lọ. Ó ti pé ọdún 18 years tí wọ́n ti fẹ́ra wọn. Kí là lórí tó dé, kí gbé ayé tó dé, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nínú

ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ ó bèbi sùn ni ó pọ̀jù nínú ìrìn àjò yín láyé. Kò sí kí èèyàn gbáre kó mọ́ gba ibi lọ́jọ́ kan o. Èyí tó yẹ kẹ́ ẹ máa sọ fáwọn ọmọ yín nu pé ó dúró ni o ò lè sọ pé ọkọ rẹ nìkan ni ó ṣiṣẹ́ ni ó lówó láyé. Àìmọye àwọn obìnrin míì tí wọ́n ń gun mọ́tò tọkùnrin mi ò sì ń fẹsẹ̀ rìn láyé. Tí ì ṣe pé ọkọ gan ló ra mọ́tò fún wọn tó jẹ́ pé àwọn gangan ná ra mọ́tò ara wọn, àwọn ìyàwó ná ra mọ́tò ara wọn, tí ì sọkùnrin ló ràá fún wọn. Ọkùnrin míì sì ń bẹ tí ń ṣe sà fóbìnrin lọ́fíìsì. Ilé ayé ṣe rí nu o. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ayé tá à ń gbé nínú rẹ̀ yìí kò yí ẹnikẹ́ni o. Ayé yìí ò yí ẹnikẹ́ni. Adéyinka, a sọ tán lálẹ́ tèní láṣẹ lẹ́dùmarè. Mo ń bọ̀ náà.

0: Ade yanka. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ lálẹ́ tèní. Àríkọ́gbọ́ pọ̀ nínú rẹ̀. Kò sẹ́nikẹ́ni tó mọ ẹ̀dá tó kò sẹ́ni tó mọ̀lá. Ẹ̀dá kan mọ̀lá. Ìgbà tí àkókò tó ní kálukú sóríire láyé kò sẹ́ni tó mọ̀. Ìgbà tọ́lọ́run ọba mi dá fún ọkọ rẹ pé yóò jẹ́ èèyàn láyé ọmọ o. Tọ́lọ́run ọba mi dá fún ọ náà wípé ó kalẹ̀kùn ògo láyé ọmọ. Ìrìn àjò lọ́kọláya, ìrìn àjò tó lágbára ni. Ẹ̀yin méjèèjì lè fẹ́ra yín tán báyìí. Tọ́lọ́run ọba mi ó darí owó síyàwó tó bá pọnmi kọ́tà láyé. Bórókuta tó bá polówó rẹ̀ ayé ọ̀bàrà. Ẹlòmíì ń bẹ bórí gbọ̀nsẹ̀ tó bá pè ní nǹkan míì ayé ó tún ta sí i. Ìrìn àjò oníkálukú láyé ó dọwọ́ Ọlọ́run ọba mi òkè. Àwọn ẹlòmíì ń sáré owó wọ́n sì ń sáré ọlà. Eré owó àti eré ọlà ń. Ọlọ́run ọba mi sì lè gbé fún arọ tí ò lè dìde láyé. Pé máa fi léyìí sọ̀rùn àtìyà ẹ wà ní di 15 million ẹ bá lọ́wọ́ arọ ẹni 20 million ẹ bá lọ́wọ́ arọ èyí tó lòpò ẹsẹ̀ tó lòpò apá yóò sì mọ jásọ̀tún yóò mọ jásòsì yóò mọ lé owó yẹn kiri làwọn Yorùbá fi sọ wípé ẹni bá gbọ́n bí owó kì í rówó. Ẹni gbọ́n bí owó kì í rówó. Ọlọ́run ọba mi òkè kọ́ jẹ́ kí gbogbo wa ká ṣàṣelà láyé. Iṣẹ́ tí mò ń ṣe yìí. Ọlọ́run ọba mi òkè. Wọ ọjọ́ àánú rẹ̀. Ṣàánú fún mi. Kí n bóde pàdé. Kí n kalẹ̀kùn kó ṣí fún mi. Gbogbo ìlàkàkà mi nínú ayé. Ó jáde sí rere o. Láṣẹ Elédùmarè. Ẹ ń bo ni mò ń bọ̀. Ọdọ́kọ àti ìyàwó ni mò ń bọ̀. Nǹkan kan ṣẹlẹ̀ sọkọ rẹ̀. Mo sọ pé ńgbà tí bó ṣe parí iléèwé ló bọ́ sẹ́nu iṣẹ́. Nísìnyí ń ṣiṣẹ́. Iṣẹ́ tí ń ṣe gan owó tí ń gbà ń bẹ̀ ó lágbára. Ìgbà tí ọmọ ẹni tó ní ilé iṣẹ́ yẹn tọmọ ẹ ti jáde yunifásitì ọmọ ẹ lọ sílùú ọba ìgbà tó dé láti ìlú ọba bàbá ti ń dàgbà díẹ̀ díẹ̀ ó wá fa gbogbo ilé iṣẹ́ ó fà á lọmọ ẹ lọ́wọ́ wípé ìwọ tí o ti kàwé tó o ti lọ ìlú ọba ọgbọ́n ìwé tó o kà àti ìlú ọba tó o lọ ọjọ́ máa fi máa ṣiṣẹ́ yìí jẹ́ ń jókòó jẹ́.
1: Ògbé mẹ́lá dìde ẹ̀wà gbóhùn
0: rẹ̀. Ìwọ́ máa kọ̀ǹtró ilé-iṣẹ́ náà.
1: Ẹ̀wọ̀ àkókò.
0: Tí ọmọ kọ́kọ́ gbéyàwó ni pé òun kálukú mú sàtífíkẹ̀tì ẹ̀ jáde.
1: Ẹja ló ní ìlú o, ọ̀gbìn ló láde.
0: Sàtífíkẹ̀tì ẹ mú jáde. Ẹ̀jẹ̀ ń rí sàtífíkẹ̀tì yín. Nínú sàtífíkẹ̀tì ọkọ ẹni tí mò ń sọ yìí school cert ló wà ń bẹ̀. Wà ní school cert tí ò lè gbé nǹkan kan bí yo lẹ́sì jọ̀gá ń bí. Ó ní Nàìjíríà. Sàtífíkẹ̀tì là ń wo àìwú ọpọlọ ìlú ọba ó ní sàtífíkẹ̀tì masters tàbí phd tó ní gbogbo ẹ̀ tó bá délùú ọba ó tún ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ ni.
1: Ènìyàn ṣọ̀wọ́ ó máa fi mú
0: ṣùgbọ́n ní Nàìjíríà tó bá ní certificate tó kan ti mọ nkan kan nípa rẹ wọn gbọ o wọn ni ọmọ bọ ní ìwé ẹrí tí ń bẹ lọwọ rẹ ó dángájíá abáyọ kò ní ipò tó wà wọn fi sípò ẹyìn ó gbé notice board jáde akọ nkan síbẹ à ń wáṣẹ o à ń wáṣẹ o ẹyin tẹ fẹ ṣiṣẹ ẹ mọ bọ tẹ ní ìwé ẹrí báyìí.
1: Ayé tó tó nǹkan
0: bẹ́ẹ̀. Ìwé ẹ̀rí yẹn lọ já ọkọ ẹ̀ pé òun àwọn ọmọ kéékèèké wọn àmọ́ jọ̀gálẹ̀ lórí kàkà kọ́mọ kìnìún ọ́ ṣakápò ẹkùn kówó kòkó sọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ kóun kú lọ dá bísínẹ́ẹ̀sì tó náà sílẹ̀. Ibi tó ti wà ńlẹ́nu o ó wà ńlẹ́ ń ronú tí ó ṣe ó sì sọ fún ìyàwó ẹ ẹnu nǹkan péré tó ṣẹlẹ̀ nu tí ìyàwó fi sọ pé ẹ fiṣẹ́ lẹ̀ ẹ lọ máa ṣiṣẹ́ wọn pọ́kẹ́tì ẹ̀dínwó yín kúrò ńbẹ̀ ẹ lọ máa ṣe o lónìí iṣẹ́ wo gan ni wọ́n gan ń ṣe láti gbà tó ti dénú ilé mi iṣẹ́ wo ló ń ṣe ṣe bówó tí mò ń gbà ni mò ń pín fún yín ni mò ń ṣe gbogbo ẹ̀ ni mò ń ṣe wá ni mò ń sẹ̀yìn iṣẹ́ wo gan ni wọ́n gan ṣe wọ́n gan wáṣẹ́ láti ṣe iṣẹ́ ti dé ọmọlódé àṣejẹ òwò ti dé ọmọlódé àṣelà kóńkálùkù wáṣẹ́ ìwọ náà wáṣẹ́ kémi náà wáṣẹ́. Wáṣẹ́ kémi náà wáṣẹ́ ló di ìjà láàrin ọkọ àti ìyàwó iṣẹ́ wo ló ń wá fẹ́ ṣe ní ìsìn báyìí iṣẹ́ wo ló ń wá fẹ́ ṣe báyìí ìyẹn ní bí ìsasọ fífọ̀ lọ ọmọ gbaṣọ ọmọ àgbàfọ asọ́kọ ọmọ ọ̀fọ́ bí ṣe lé títúnṣe àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ńbẹ ládùúgbò lọ bá wọn pé ọmọlé túnṣe o ọmọlẹ̀ gbá o ọmọ abọ́fọ̀ ọmọ gbogbo ẹ ṣe kó ọ̀nà máa fi rówó ká fi máa maintain náà lé. Ọkọ gbowó kan owó tọkọ gbà ọkọ ní ohun ò lè ná kankan nínú owó yìí o nkankan ò lè jáde ńbẹ business lòun fowó náà ṣe. Adéyinka business lẹ fowó ṣe àní jẹun ìyẹn ni ó faramọ́ni ó jẹ́ kájọ gbèrò ni tó ń bá fi ṣe business tó ń bá ṣe wá tó èèlò lòún rí 500,000 èèlò lọ́ka báwo lòún ti ṣe ọgbọ́n wo lòún fẹ́ ta ohun ò ní nǹkan kan tó ń fẹ́ ṣe o ju pé business lòún fi ṣe lọ. Adéyinka ilé ayé tó tó àkàmọ̀ra ibi tí ọkọ ìyàwó tó ti ń wá nǹkan tí ó ṣe ti ń jáde láàárọ̀ ẹjọ́ kíni ń tà ládùúgbò yìí ná kíni ń ṣe ládùúgbò yìí ná kíni nǹkan tí ń ṣe ná ti ń wá.

0: ọkọ ní kò ní so ní kóòtù. ẹni tí táwọn ti kọra àwọn lẹ̀ tó ti fún un níwèé kọ̀ sílẹ̀ tí ilé ẹjọ́ sọ fóun pé kó o mọ fọyín lọ́wọ́ mọ fọyín ṣùgbọ́n kọ́bọ̀ kan ò tún gbà mọ́ o ẹ má jẹ̀ wá tẹ̀yìn kò tí ì lòjoṣù mẹ́fà nínú ilé tí tán gbà fún táwọn ti bí ò ti wá mọ́ o àwọn ti bí ò wá mọ́ àwọn ti jẹun tán fẹ́ jẹ lára rẹ̀ wọ́n ti jẹun tán fẹ́ jẹ lára rẹ̀ wọ́n ń tì wọ́n sí baba wọn pé ẹ lọ bá baba yín o ẹ lọ bá baba yín o baba lòun ò mọ ọmọ mọ ó lòun ò mọ àwọn ọmọ mọ pé bá ṣe fóun òun gbà á bẹ́ẹ̀ ṣe fóun ẹ lọ dá dúró ńgbà ẹ ti tẹ̀lé ìyá yín o ẹ ti tẹ̀lé ìyá yín nù.
1: mímí lékè ìṣòro àwọn ọ̀tá ayé.
0: ibi tí ọmọbìnrin ti bá mi nù o wípé ọ̀túnba òun ṣàṣìṣe láyè kí n bò ń bẹ ọkọ òun kí n bò ń bẹ́ẹ́. òun ṣe àṣìṣe ńlá láyé àwọn tán promise ẹ wípé fọkànbalẹ̀ ọmọ gbádùn láyé àwọn ti jẹun tí wọn jẹ tán ọkùnrin tó yẹ pé ó bá ti tàn ọ́ lẹ́ẹ̀kan tó tàn ọ́ lẹ́ẹ̀kejì ó sá lọ́nà ẹgbọ́ bò láṣẹ bẹ ọkọ ẹ tó bá jẹyìn lọkùnrin kí lẹ ṣe bò láṣẹ bẹ ọkọ ẹ bò lọkọ rẹ ó ṣègbà ọdọwọ ẹyìn àgbàgbà ẹjẹ ń sójú òpó kalẹ̀ kí n sí ojú òpó sílẹ̀. hello mọ́mí mi
2: ẹ̀ka alẹ́
0: máa o.
2: yàrá ọkọ̀ gbọ́dọ̀ gbá padà.
0: ọkọ̀ gbọ́dọ̀ gbá padà.
2: bàbá kúló.
0: ṣé
2: tó ṣe làákàyè. ṣé bá kó bẹnu ọmọ mẹ́ta tó ti bọ̀.
0: bẹ́ẹ̀ni.
2: wọ́n pé wọ́n wá jọ́kọ́ bí o ti fẹ́ láì ṣe pé bí ìyá jẹ́jẹ́lẹ̀ lẹ́lẹ́ inú tó bẹ́ẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan lé lórí.
0: Yes, ma. Ami o, ami o. Baba mi, Ogun Wale Ogun bi yi. Ẹ ka alẹ́ sa o. Yes, sir.
3: Ẹ mọ̀ ká alẹ́.
0: Yes, sir, daddy.
3: Ẹ kú atótónu.
0: Atótónu rèé o.
3: Ẹ ti lọ o.
0: Ami àṣẹ o.
3: Hello.
0: Hello, sir.
3: Ìmọ̀ràn tí mo fẹ́ gba ọ̀gbẹ́ni yẹn ni wípé tó bá gba obìnrin yẹn padà, ikú ló gbà o. Torí ó ti rìnrìn àjò lọ, àmọ́ tó ń tún gbé bọ̀, owó ló ń wá bọ̀, kò sí ìfẹ́ nínú rẹ̀ máa. Ta ló sọ fún kówó yóò fún ní tán? Torí náà kọ́ tọ́jú àwọn ọmọ rẹ̀, ó kọ́ àwọn ọmọ rẹ̀ mọ́ra, òun lọ́ lọ́mọ kọ́ tọ́jú àwọn ọmọ, kóbìnrin ọmọ àgbọ̀n tiẹ̀. So ìmọ̀ràn tèmi nìyẹn ní sókè ní sókè. Àmọ́ pé kó tó bá padà, ikú lọ́ba padà o.
0: Yes, sir.
2: to ba je pakuru e okunrin lo bi ni se be si advice wo lo ma fun ta so pe ko gba pada ko gba iku wole pada o ko omo lo o lo court o jawe won ejo je court ejo soro won jawe o jawe fun won ni ko ma so owo fun e lososu o de so o ngba o wa gbo pe ori se o wa pe pada si ni wa lejo pin owo toko je ofi aje tele ki lo kuro nbe si so ojo ko iponju yen ko le farada fun ko ara eni ti o ba ti ni farada ko le se rere
0: eni ti o ba ni farada ko le se rere
2: olodumare gantan wa wo ka to le ku oke akaba ola abi oke bikan lati joko sori apere kan Then you job by your gia. Then you jolly Luyo gia. Oh no, ya kekere wa shile. I won't land you should never too long. Oh no, wa shi oko. Oh, should never put it. I'm very conscious
0: of Ben. Ben.
2: Come on, you're not bow. Come on for what a far or you who knew. Talk on your bang, bob, bob, bob, opening your food, I remember. You cool on. Tori to ba wole nbe ere buruku ni o ma sa sokunrin yen ṣugbọn kokunrin yen ma toju awon omo e n to fun yen ko to ba lagbara ji increase yen ko increase yen ko ma fa awon omo e to wo school awon omo e ba to ko san toro lo ni won obirin yen fe fi egun le fa awon omo yen ni tori n to se yen omobirin to ba bi bi o se sele ni so si won na ni yen won ki ronu ni
0: bada
2: iwa to bin ba hu ni oko ikun ni fun awon omo ti o ba ti je iwa to da to ba je iwa to da gan da da yen ma pada oko lori awon omo yen ta awon omo yen ma pada ri da da yen gba
0: bada
2: so ko si de yen se to pe
0: bada
2: to so ri de je fa ni le fe lo ni
0: oda sa se gan sa o dupe sa o Hello? Hello?
4: Good evening, sir.
0: Good evening, sir.
4: Yes, sir. I think you, sir.
0: It's a real.
4: Maybe I want your mother to tell us I do.
0: Okay.
4: You want it? He almost only has come out of the
0: Okay. Ada jeung gba pe kan yi si
5: Hello doctor
0: pa pa pa hello sir
5: e
0: ka le sa o
5: pa sa ma wala ti ogun gbade
0: okay sir okay sir
5: this one mo ti ma lati 2009
0: okay sir
5: yo da fun yo
0: ami ase o
5: oko yen ko mo le gba iyawo yen ma o
0: ko mo gba iyawo yen mo
5: Come
0: on, told you one.
5: Very good, you be my daughter, but I am.
0: I'm not sure, a sugar, sir. Yes, sir. I didn't come on, Lolino. Don't make your lot on Paddy.
6: All right,
0: ain't a bad equipment, lay it to. Equipment, sorry, 08064474794. Ekwe mi sori 08064474794 ni namba emi otumba Isaac Adeka eyin ti eni glaucoma tabi cataract toju ndun yin eyo simi ekwe mi leyin eto eyin eto ni ka ekwe mi bayi ka ekwe mi leyin eto oju oni re lede wa o lase ledumani o daaro sa o daaro ma o daaro eyin ore

gbogbo olugbọ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí ẹ̀ka alẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Èmi mò ń kíyín tológun tológun. Èmi mò ń kíyín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ. Lónìí ọjọ́ Saturday òní yìí ni ọjọ́ kẹta nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá. Ayé gbàgbọ́ pé ẹ wà kí ìwá lásán. Ó gbọ́ ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ kó sùn yìí ò ní lọ lófo. Kò ní wá lásán fún ọ dìde. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ológun àjọbọ ọba tó pọ̀ nípa àtagbára. Òní ni Saturday mọ́ mi. Today is third ọjọ́ kẹta 10/2026 ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026. A dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ fún gbogbo ohun tó ṣe nínú ọ̀sẹ̀ yìí. Òní tó ni Saturday. Ẹnìkan ni ó ṣeéṣe kó jẹ́ pé ìròyìn ayọ̀ ń wòlíì ọmọ gbé báyẹn. Yes, kò sí nǹkan tí mo fẹ́ gbé ju ìròyìn ayọ̀ lọ ní gbogbo ọjọ́ Saturday. Weekend is a weekend of wonder. Gbogbo ibi tẹ́ ẹ bá wẹ̀ máa bọ̀ ká máa sọ fún bàbá mi bàbá rẹ̀ pé ó kú iṣẹ́. Engineer Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank Tèmi Dire Market gbági titun nílùú Ìbàdàn. Èmi mò ń sọ pé adúpẹ́ tiwa. Engineer bá ń pe Pastor Mrs. Temitayo lónìí ọjọ́ Saturday kí wọ́n máa gbóhùn sókè ká fi máa dúpẹ́. Mọ́mì wàá máa mì sọ́tún wàá máa mì sósì. Ọba tí ò jẹ́ kí ilẹ̀ ò gbé wa tọmọ rẹ mi. Oṣù ní ọ̀dà jù, oṣù ní òpin ọjù. A pé oṣù ní overtaken by prayer.

0: gbogbo ẹyin ọmọ Ọlọ́run ẹni tó ṣe mí lóore ó ní mò ń dúpẹ́ fún kò sí ẹni tá a tún lè dúpẹ́ fún tó kọjá Jésù yìí adá ọpẹ́ adá ògo padà aṣọ ipò ṣe ògo ni fún ọ Jésù nínú àwọn àdúrà tí Ọlọ́run kì í kọ̀ láyé ni àdúrà ọpẹ́ wà ìṣẹ̀lẹ̀ bí ọpẹ́ mi mọ̀ bó o bá lè ṣe àmì bó o ṣe jókòó yẹn lórúkọ Jésù yóò kúkú dé bá ọ ìṣẹ̀lẹ̀ tí ó fi ààyè gba ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tí ó fi ààyè gba ọpẹ́ nínú ayé mi àti ẹ yóò ṣẹlẹ̀ sí yín sà in Jesus name mi mọ̀ bó yẹ lè dìde mọ́ mi ẹ kàn rọ́jú mi mọ̀ bó lè dìde sà òní ni àwẹ̀ wá di number third ọjọ́ kẹta nínú àwẹ̀ ọjọ́ kẹta níbo lẹ wà tẹ ti ń gùn mi ọmọdé ní ń gbọ́ mi àgbà ní ń gbọ́ mi ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ wá mọ̀ mọ̀ sọ a fẹ́ kí hallelujah ni a fẹ́ kí hallelujah odidi hallelujah mẹ́sàn-án àti ògo mẹ́rin ó jẹ 13 bẹ́ ẹ bá add 3 + 10 a jẹ 13 láti wọnú oṣù inú oṣù kẹwàá la wà yìí mọ̀mọ́ tó o bá gbàgbọ́ pé wà á rí ìyanu lọ́sẹ̀ yìí tó o bá gbàgbọ́ pé wọ́n fọwọ́ kàn ọ́ wà bá mi kí hallelujah and make sure pọ sọ́kẹ́tì yín ọ gbọ́sà mo rò bẹ́ẹ̀ ń lo iyọ̀ yín mo ti sọ nípa iyọ̀ mo tún lè tún mú màá tún tún sọ bó ṣe wà yẹn gbogbo oṣù ilẹ̀ fi lò somebody shout hallelujah mẹ́sàn-án yá hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo ogo mẹ́rin ọ̀yá ogo ogo ogo ogo fún mẹ́sàyà ẹ̀yin àyànfẹ́ ṣe ẹ rí ní sunday ọ̀la kó tó di pé màá ní ẹ lọ jókòó mo fẹ́ gbàdúrà fún àwọn díẹ̀ mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún yín pé màá mọ̀ọ́mọ́ anointi wa ni o àti first service o àti second service o every first sunday of the month is anointing service ẹnìkan bí báwo whereby we are going to anoint you a wàá ṣe nǹkan kan tó yàtọ̀ kínkínní mo sọ nǹkan kan fún ẹ̀yin tẹ́ ẹ ní ìyọ̀nlé mo sọ bí tẹ́ ẹ fi sí àti àwọn bí tẹ́ ẹ fi sí àti àwọn bí tẹ́ ẹ fi sí tó bá tún dọ̀la màá tún tún repeat mo sọ ní ọjọ́ wednesday mo sọ ní ọjọ́ tuesday lágbára ọlọ́run mo sọ ní ìlú èkó màá tún tún sọ ní agbára ẹni tó láyé àtọ̀run ṣe rí lóṣù yìí a gbàdúrà sí gbàwẹ̀ bíbélì láwọn nǹkan yóò ní lọ láì sí àwẹ̀ àti àdúrà it is prayer and fasting onímọ̀ mú testimony jáde tó o bá gbọ́ tá à ń sọ ẹ̀rí tìkẹ́tìkẹ́ kò mọ̀ sí nǹkan méjì tó fà á àmọ̀mọ́ gbàwẹ̀ bẹ́ẹ̀ la sì ń gbàdúrà ẹ dìde gbogbo èèyàn ọmọ ọlọ́run já sí nǹkan kan ẹ kígbe ẹ ní bàbá gbogbo kò ṣeé ṣe nínú ayé mi bá mi sọ di ṣíṣe é ṣe gbogbo kò ṣeé ṣe gbogbo kùdìẹ̀kudi ayé mi ọlọ́run fọwọ́ kan jẹ́ kí ìyàtọ̀ dé bá mi in the name of Jesus mọ́mí ẹ̀ náwó síwájú ẹ wá fi ọwọ́ yẹn gbá ara yín báyìí ẹ̀yin ọ̀fà tako nínú omi àtẹ̀jẹ̀ mi lóṣù kẹwàá gbogbo ọ̀fà ire ń bọ̀ sa o ìdùnnú ń bọ̀ o mọ̀mọ́ tí ń gbọ́ mi ire ń bọ̀ o ọlọ́run ọba ń gbọ́ múra o ẹ̀yin ọ̀fà tako ẹ gbọ́ olúwa báyìí ni olúwa wí jáde lára mi fi ayé mi lẹ̀ fi iṣẹ́ mi lẹ̀ fi ayé àwọn ọmọ mi lẹ̀ in the name of Jesus Christ bàbá rí ọ̀fà kọ́fà tí wọ́n ń pè ní ọ̀fà tako iná gbàdànù nínú ayé àwọn ọmọ ọlọ́mọ in the name of Jesus Christ ẹ gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta Jeremiah 33:3 lẹ̀ ń dáhùn ó ní képè mi èmi ó sì gbọ́ èmi ó sì fún ńlá àti alágbára màá fi hàn ọ́ bó o bá lè kígbe ó di dandan kí ìyípadà ó wà a ti wà nínú ìpàdé agbára ṣé ẹ rí gbogbo time 1-7 ìṣera ni àwẹ̀ ni ìpèsè tí ó ṣẹlẹ̀ tó mọ̀ tó sọ testimony sí nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ni wà ní bàbá dìde sọ̀rọ̀ mi ọlọ́run yára láti ràn mí lọ́wọ́ dìde sọ̀rọ̀ mi wá yára láti ràn mí lọ́wọ́ ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára láti ràn àwọn ọmọ mi lọ́wọ́ lórúkọ Jésù ọyọ́yọ́yẹ sọ́dàdúà bẹ́ẹ̀ in the name of Jesus ọlọ́run dìde dìde sọ̀rọ̀ mi yára yára lórúkọ Jésù láti ràn mí lọ́wọ́ in the name of Jesus Christ gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo fi májẹ̀mú ìpè sọ tẹ́lẹ̀ ọwọ́ ìtúsílẹ̀ ọwọ́ agbára ọlọ́run kọ́ kan ayé yín ìyípadà tó lẹ́rìnmí tó lámì láka mo ní kò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ in the name of Jesus Christ ẹ wá gbàdúrà number 4 yìí ẹ ka ẹsẹ̀ mẹ́rin síwájú wá náwó sókè bàbá jẹ́ kí oṣù ẹlẹ́ẹ̀kẹwàá yóò pè mí jẹ́ kí oṣù yóò pè mí oṣù yìí wà á pè mí ju gbogbo oṣù tí mo ti ń lò ó lọ oṣù yìí ọlọ́run jẹ́ ó pè mí oṣù eleke wa boru oluwa wa pe epafra da ko ti ena wa pe epafras wa pe mi loruko jesu in the name of jesus gbogbo eni tin fe nu so tele tin gbadua loruko baba to ma ti temi mimo osu eleya pe o in jesus name egbe ese kanu si waju wa nawo yen soke wa ni baba gbogbo eyin alaanu mi ninu osu yi e ri mi gbogbo eyin alaanu mi ninu osu yi e wa mi wa gbogbo eyin alaanu mi ninu osu yi e pade mi loju ona emi ati yin ojo foju koju e ru mi to nbe lowo yin e jule fun mi in jesus name gbogbo eyin omo olodun bo se fenu wi mo fi ase ati majemu olodun so tele se aye re pe alaanu atolore re tin be ninu osu kewa ki won bere si wa loruko jesus alaanu re o wa ninu osu elekewa e kigbe mo ti wo osu kewa olore mi a wa in jesus name thank you father for in jesus name we have prayed gbogbo bi te ba tin lanfani ati gbo mi eyin ayan fe e je nsi de bayi e ba npe baba yi ki won wa ba wa ki won kokko gba mic
1: hello baba mi e ka ro oruko mi ni oyiride adeleke oyin olorun logo fun iyanu to sele ninu aye mi ogbe olorun ga fun eko to ye koro eto nyi aye niyan pada ninu eto yin oluwa yo ma so agbara yin de otun oluwa yo ma te yin si waju mo ni eri to po repete akoko eni ka lo ra ile odupe lodo olorun pe olorun pese ile to po repete fun idile mi on keji oni pe awon mi meji won keko jade awon mejeji si rise olorun si n wa pelu won lenu ise na eri keta oni pe olorun ra oko tuntun fun idile mi agbe olorun ga fun iyanu eti olorun se ninu aye wa lati pase eko eta nri lati odo yin olorun yo ma te si waju mo ki mama olorun yo ma so agbara yin di otun a o jo jogun ijoba olorun ni loruko jesu oluwa wa o dabo na bye bye